0: Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Mo kí ẹni tó dá ayé àti ọ̀run.
1: I greet he that created the heavens and earth.
0: Mo sì kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá níbi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé.
1: And I'm greeting all Nigerians wherever the frequency of this waves gets to.
0: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
1: I prophesy to you.
0: Bó o ti jí sí ìmọ́lẹ̀ àlàyé láàárọ̀
1: yìí. As you wake up to the dawn of the living day.
0: Àánú Ọlọ́run Olódùmarè.
1: The mercy of the Most High God.
0: Kó bá mi dàpọ̀ mọ́.
1: Ah, be Jesus.
0: Gbogbo ìrìn àjò tó máa rìn lónìí.
1: Every journey you

0: Wọ́n wà mí báyìí.
1: Ẹ o
0: lo kọ lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ ni o.
0: But ẹni tó kọjá lọ kò sóun ló kọ.
1: Yes sir.
0: Ẹni tó wà lápá bí kì í sóun ló kọ.
1: Báwo.
0: Ó máa ṣe o.
1: Yo.
0: Orí kan tayọ.
1: Yes sir.
0: Orí kan ṣẹ̀rú.
1: Yeah.
0: Orí kan kọ́lé.
1: Yes sir.
0: Orí kan sigeti.
1: Yo.
0: Ọ̀tọ̀ lórí tó ra oúnjẹ.
1: Ẹ o.
0: Ọ̀tọ̀ lẹni tó rà fún.
1: Yes sir.
0: Ẹ̀yẹ gbọ́wọ́ kè.
1: Ẹ.
0: Tẹ́ ẹ bá ti sàmí.
1: Yes sir.
0: Nínú àwọn orí tó máa soríre.
1: Ẹ.
0: Orí tiẹ̀ máa jẹ́ nàbà wá.
1: Àmì lórúkọ Jésù.
0: Nínú àwọn orí tó máa tayọ láyé orí ẹ máa jẹ nọmba wá.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Ẹ̀yin kan wà nù pàdé bí mo ṣe ń gbọ́.
1: Yes sir.
0: Olúwa ni wọ́n gbé oríire yín pamọ́. So ordinary orí ló wà lára yín.
1: Yes sir.
0: Èyí tí máa ń soríire lára yín wọ́n ti gbé pamọ́. Ṣé lè le fòkè báyìí.
1: Yes sir.
0: Oríire rẹ̀ máa bú jáde bá.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Lórúkọ Jésù gba oríire ẹ padà.
1: Àmì Jésù.
0: Tó bá lè sàmì ni o, mo bá láṣẹ. Ẹ̀yin tí ayé dáwọ́ jọlé lórí. Ọwọ́ yẹn máa gbiná dà. Mo rí ẹnìkan nú afẹ́fẹ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, kó pariwo ju ẹ̀mí yẹn lọ. Sọ pé ẹ̀yin ẹ̀mí tẹ́ fẹ́ bà tèmi jẹ́.
1: Ẹ̀yin ẹ̀mí tẹ́ fẹ́ bà tèmi jẹ́.
0: Ẹ jábọ́ kẹ kú dànù.
1: Ẹ jábọ́ kẹ kú dànù.
0: Kí ni mo ṣe fún yín?
1: Yóò kí ni mo ṣe fún yín o?
0: Ẹyẹ mi tẹ fẹ pa ayé mi jẹ.
1: Ẹyẹ mi tẹ fẹ pa ayé mi jẹ.
0: Ẹ jábọ́ kẹ kú dànù.
1: Ẹ jábọ́ kẹ kú o.
0: Holy Ghost. Ẹ wo bó ṣe ń gbọ́ mi gbé omi pure water lọ́wọ́ o.
1: Yes sir.
0: Toró mi ẹ ó fi fọrí ẹ ni o.
1: Ẹ o.
0: Pariwo ń bi tó bá wà.
1: Yes sir.
0: Sọ pé ta ló ń fi ogun ẹ̀mí bá mi jà.
1: Ta ló ń fi ogun ẹ̀mí bá mi jà.
0: Arúgbó ọjọ́ bá mi finá ṣẹ wọlẹ̀.
1: Arúgbó ọjọ́ bá mi finá ṣẹ wọlẹ̀.
0: Sọ pé ogun tó bá inú omi wọlé sí mi lára.
1: Ogun tó bá inú omi wọlé sí mi lára.
0: Jáde.
1: Jáde.
0: Ogun tó bá ẹ̀jẹ̀ wọlé sí mi lára.
1: Ogun tó bá ẹ̀jẹ̀ wọlé sí mi lára.
0: Jáde.
1: Jáde.
0: Sọ pé ogun tó gbanú aṣọ wọlé sí mi lára.
1: Ogun tó gbanú aṣọ wọlé sí mi lára.
0: Jáde.
1: Jáde.
0: Ogun tó gbanú afẹ́fẹ́ wọlé sí mi lára.
1: Ogun tó gbanú afẹ́fẹ́ wọlé sí mi lára.
0: Jáde.
1: Jáde.
0: Ey, mo sọ̀rọ̀ dáadáa. Ogun tó gbanú ọ̀rọ̀ wọlé sí mi lára.
1: Ogun tó gbanú ọ̀rọ̀ wọlé sí mi lára.
0: Jáde.
1: Jáde.
0: Mo dẹ̀ ń wo kan tó lé o.
1: Yes sir.
0: Olúwa ní tẹ́ni yóò bá ti sọ̀rọ̀.
1: Ẹ o.
0: Ó bá trust mọ̀mọ́ ẹ̀.
1: Ẹ o.
0: Tó ní láíláí. Tó ní mọ̀mọ́ òun lè ṣe.
1: Yóò.
0: Òun lè sọ̀rọ̀.
1: Yóò.
0: A jẹ́ pé ọ̀rọ̀ ẹ di ọdún mi.
1: Ẹ o.
0: Ìwọ dúnkọ mú pure water.
1: Yes sir.
0: Pure water méjì.
1: Ẹ o.
0: Látòrí afẹ́fẹ́.
1: Yes sir.
0: Ibi tó bá ti gbọ́ mi.
1: Ẹ o.
0: Kó pure water méjì.
1: Yes.
0: Sọ tẹ̀lé mi. Sọ pé ogun tó tara ìyá mi jà mí.
1: Ogun tó tara ìyá mi jà mí.
0: Jáde jáde jáde.
1: Jáde jáde jáde jáde lára mi lórúkọ
0: Jésù. 1, 2, 3, 4, 5.
1: Jáde.
0: Iná iná
1: jáde. Jáde jáde jáde jáde jáde jáde.
0: Jésù. Olúwa wa.
1: Àmì Jésù.
2: Ẹ̀rí mi méjì ni ṣẹlẹ̀ pé mo ṣe wà yìí mi ò gbádùn rárá. So ẹsẹ̀ kan ló ń yọ mí lẹ́nu. Ẹsẹ̀ ẹ̀dẹ̀ ní egbò ó lọ bíi 15 years.
0: Egbò yẹn 15 years.
2: Bẹ́ẹ̀ni mo ṣàgbéga egbò yẹn káàkiri káàkiri káàkiri. Mi ò rí ìṣẹ́gun. So later kejì náà tó wá ṣẹlẹ̀. Mo ṣe gbé lọ sí jẹ́ bọ́ ṣe gbé mi lọ sí general nìyẹn. Mo dé general báyìí mo ṣà ń gbọ́ rédíò. Mo ṣe ń gbọ́ rédíò mo ṣà gbọ́. Arúgbó ọjọ́ mo níta ló tún jẹ́ arúgbó ọjọ́. Mo ṣà pe bàbá ní àárọ̀ ọgbà tilẹ̀ mọ́ pé ẹnìkan bọ̀ tún pera ẹ̀ lárúgbó ọjọ́ mi mọ̀. Mo ṣà ṣe pe bàbá nìyẹn. Bàbá ò kàbá báyìí ló ṣẹlẹ̀ sí mi wà lókè òyì o. Ẹsẹ̀ kan ní dùn mí bíi 15 years tí ò tí ì bí ọwọ́ lé ẹsẹ̀ méjèèjì bí ọba ṣe gbé gba àdúrà fún mi nìyẹn wọ́n gbàdúrà ga lórí fóònù. So later àwọn dókítà bíi mẹ́jọ bá dé bọ́ ṣe dé nìyẹn bá ní màdámú. Àwọn ti rẹ́ẹ̀dì báyìí kí n lọ ṣe tẹ́sì ká mọ ibi tí wọ́n máa gé ẹsẹ̀ yẹn dé. So mo ṣáà sọ fún ọ pé kí n lọ ṣe wọ́n ṣáà gbé mi lé kẹ̀kẹ́ wọ́n gbé mi lọ.
0: Ẹsẹ̀ méjèèjì la fẹ́ gé.
2: Bẹ́ẹ̀ni wọ́n wá gbé mi lọ wọ́n lọ ṣe tẹ́sì yẹn. So ìgbà tí wọ́n padà yí mi dé wọ́n fi èsì wá bọ́ ṣe gbé sì wá wọ́n á ní à.
0: Ẹgbẹ́ rìsọ́ọ̀tì dé.
2: Ẹgbẹ́ rìsọ́ọ̀tì dé wọ́n á ní à. Ẹsẹ̀ yóò mọ̀ ṣe gígé mọ̀ mo ní bẹ́ẹ̀ ni
0: kò. Wọ́n ló ti wà òkè pé kò ní di káwọn ké mọ́.
2: Àwọn ò ní gé mọ́.
0: Wọ́n mọ̀ pé yín ti pe arúgbó ọjọ́.
2: Bẹ́ẹ̀ni wọ́n mọ̀ pé
0: yín
2: ti pe arúgbó ọjọ́. So gbogbo àwọn tó wà ní wọ́ọ̀dù ẹ kò sẹ́ni tí wọn ò gé ẹsẹ̀ wọn èmi nìkan.
0: Wọ́n gé ẹsẹ̀ fún bọ́ọ̀dù ní wọ́ọ̀dù.
2: Wọ́n gé ẹsẹ̀.
0: Wọ́n nìkan lọ fẹ́sẹ̀ rìn.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ó yọ rìn kiri ó yọ rìn morógo gbogbo èèyàn ta ló lè ká lórí ẹ̀ mẹ́ta tó lọ́gbà. Ẹnìkan ló lè sàmì mẹ́ta gan. Ìwọ náà wọ́n ní gé ẹsẹ̀ dànù.
2: Àmì lórúkọ Jésù.
0: Ẹ pàtó
3: fún ayérayé o. Ṣebí o ti ṣe ọlọ́run arúgbó ọjọ́ òkè kí ẹni mo gbọ́ tí mo fi wá o.

bá ló tẹyin bá àwọn jọ láǹfààní láti kojú ara wọn bọrọ jẹjẹ nìyẹn kò kò bẹjọ dé ó yá jẹ gbé bọdì kúrò lápá abẹ yẹn ó yá rẹ gẹgẹ ó dínú ipa gbábọọlù super eagles tilẹ wa nàìjíríà nìyẹn o máa jẹ ń gbọ kankan ò sí ń bẹ mọ nítorí pé lónìí ni kò ní dín ní tùmọrò ìfẹsẹwọnsẹ alágbára ọlọrẹsọrẹ láàrin ipa gbábọọlù orílẹèdè wa nàìjíríà àtòrílẹèdè pọtù orílẹèdè ti poland lónìí gangan ni ó wáyé èèyàn nílùú wọsán lórílẹèdè ti poland lágbàtọ nìyẹn o ẹni tó wájú olùkọ ni wa èyàn ẹrí ṣe kò sẹlẹ ó ti fi gbàgbọ hàn ó ní ẹgbọ alárè yóò ju àgbà lónìí nǹkan ó gbé ìkànnù ó ní torí pé ọmọ tó bá bẹ àná bí ọbẹ nítorí pé àwọn láǹfààní láti ṣe dáadáa láti gbèrú ipa gbábọọlù orílẹèdè poland láti gbèrú wọn látẹyìn ó nítorí pé kíre gbogbo ìkanra wípé aláǹfààní láti lọ kópa níbi ìfẹ ìyá àgbáyé yẹn ọdún 2023 ó nìkanra yẹn ó ló ṣì ń bẹ lára tí à ń gbòòrò ayé nìyẹn gẹgẹ bí tari ẹrí ṣe kò sẹlẹ gẹgẹ bó ṣe sọrọ ṣàlàyé ọgbà bẹ ó tún lu àkókò yẹn èèyàn láti tún tọrọ àforíjì lọwọ ẹgbẹlẹmùkú àwọn olólùfẹ bọọlù alábẹsẹgbà lórílẹèdè wa nàìjíríà pàápàá jùlọ àwọn olólùfẹ ikọ agbábọọlù super eagles ilé wa ó lẹ dẹkọ ẹ má bínú o ẹ fi iye dènú pé aláǹfààní láti lọ kópa èèyàn níbi ife yìí àgbáyé gẹgẹ bí alayé ṣe sọrọ ṣàlàyé ó lè mí jẹyìn tèmi.

ìyẹn jẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ wa nàìjíríà ọba fẹmi abiodun o ti sọrọ ṣàlàyé o lo nígbàgbọ púpọ púpọ pípẹ ìfẹsẹwọnsẹ alágbára ọlọrin sọrọ yìí láàrin ikọ agbábọọlù orílẹèdè nàìjíríà torílẹèdè portugal àti tẹ mọ orílẹèdè poland tí ó wáyé lónìí o ní yóò jẹ ìgbáradì àti àyẹwò púpọ púpọ ìyẹn fún ikọ agbábọọlù super eagles ilé wa gẹgẹ bó ṣe sọrọ yẹn ṣàlàyé ló ní fẹràn jogi ọmọ ìyá mi má ní ìjà ẹbẹta mo ti gbé ẹ débẹ o yá sẹmẹkọ ọmọ ìyá mi ẹyin tèmi tẹ dúró sójú òpó ayélujára. Okay.

agbábọ̀ lórílẹ̀-èdè Morocco. Òun ni super computer yẹn tó kẹ̀dẹ̀ láǹfààní láti mú. Òun ló jẹ́jẹ́. Kí ikọ̀ yẹn, òun ní ìsápá iwájú ń gbòrò ayé. Ṣé tẹ́ ẹ bá gbàgbé, ẹ rántí wípé lórílẹ̀-èdè Qatar nínú ìdíje. FIFA World Cup 2022, ikọ̀ agbábọ̀ lórílẹ̀-èdè Morocco, wọ́n dé ìpele semi-final. Wọ́n gba bẹ́ẹ̀, ó tún wá jẹ́kọ́ di mímọ̀. Ó ní jẹ́rìí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Senegal. Ó ló ṣeéṣe káwọn náà kẹ́ wọ́n tẹ̀sápá iwájú kí wọ́n sún sápá iwájú bẹ́tà nìyẹn. Nínú ìdíje yẹn, gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ elétò ṣe ń gbòòrò ayé, bó ṣe ń bẹ lọ́wọ́ tèmi pẹ́pẹ́pẹ́. Ó ní èmi láǹfààní láti gbé súnmọ́ yín, láti já yín bẹ́tà. Ó yẹ jẹ́ ń gbé bọ́dì kúrò ńbẹ̀ lápá ibẹ̀ yẹn. Nítorí ìjọba àkókò, ká máa lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré nìyẹn o. Èèyàn nínú ìdíje, ìdíje ti French Open gẹ́gẹ́ bó ṣe láǹfààní láti wáyé. Ìpele semi-final, àwọn ikọ̀, àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré ṣe wọ́n láǹfààní láti máa kojú ara wọn. Alexander Siri, Temo, Jacob Manisic, àwọn méjèèjì yẹn, òun ni wọ́n jọ máa láǹfààní láti kojú ara wọn. Sherry Alexander Siri, òun ló láǹfààní láti tẹ̀sójú. Agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré ọ̀dọ́ léńje, ìyẹn Rafael Jordan. Ìyẹn lọ́jọ́ tàná gangan nìyẹn pẹ̀lú àmì ayò méje sí mẹ́fà, méje sí mẹ́ta, tí mọ́ mẹ́fà sí ẹyọkan, mẹ́fà sí mẹ́ta. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn gangan, ó lè mí láǹfààní láti jẹ́yìn tèmi lónífẹ́rẹ́ jogi. Ó yẹ pẹ́ gbàgbà, ẹ jẹ́ tún gbé bọ́dì kúrò ńbẹ̀, ó dá gbó bọ́ọ̀lù

tẹnẹtẹnẹ o tori le de saudi arabia gagagan niyan o gẹgẹ bi nkan ṣe n lọ gbora aye o ni mo n jayin temi loni fẹrẹ jogi o yọ fẹrẹ gẹgẹ o dinu ipa gbá bọọlu fúlà gẹgẹ bi nkan ṣe n lọ lọwọ tẹ wẹ ẹni tó jẹ olùkọ ni wọn èèyàn marco silva o ti gbẹsẹ gbé bọdì mo ti jẹ ayé ní bí ọsẹ méjì sẹyìn pípa láyé yẹn o fẹ lọ darapọ mọ ikọ gbá bọọlu ti bẹfíkà èèyàn lórílẹèdè ti portugal niyan o gẹgẹ bi olùkọ ni wọn.

agbábọlù ń pàkànà nínú ikọ̀ agbábọlù ti arsenal thierry henry ó ti wá sọ̀rọ̀ ṣàlàyé fi màlára hàn èèyàn lórí ìfẹsẹ̀ yẹn ó ní ká má parọ́ ká má ṣèké kódà ó ní tá a bá fi tẹ̀gàn kó tá a bá tún yọ tẹ̀gàn kúrò mẹ́ ó ní jerry louis erike tó jẹ́ olùkọ́ nípa agbábọ́ọ̀lù ti paris saint-germain òun ló ti mú àyípadà àyípadà tó gbọgbọ́n èèyàn gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè faransé nìyẹn ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bí ọdún 90s òun ló ní pig masse ó gangan làwọn wò gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù ilé tí múṣemúṣe tó dá múṣemúṣe jùlọ èèyàn lórílẹ̀‐èdè faransé ó ní ṣùgbọ́n lọ́wọ́ ta wà ó ní paris saint-germain òun láwọn gan ti ṣe gíre wọn kéré nu ayé òun lọmọ tó bá bẹ wájú wọn àná bí ọbẹ gẹgẹ bí ẹrí tìọrì gẹgẹ bó ṣe láǹfààní láti sọrọ yẹn ṣàlàyé.

0: Chelsea láti gbogbo Asadan tẹ Mogi Realimi bí ẹsọ Fernandez bó ṣe jọ bí pé ń lọ o ló jẹ pé ma kuku rẹ la o náà o jọ bí pé o fẹ fi ma ṣe Chelsea ilẹ o
1: ti wọn bá wọn nu
0: jí
2: Masun
0: o kọ yin bọlẹ ti pe
2: Isamola
0: wala
2: ti
0: black yo
3: subo you know
0: onana o ti de
2: ti de so kin be ni pe ti won ba ipo nana pada ate di o mu ma you ati number 1 ati number 2 gan ka ta ni ta ta ni la ba ta si ni ake ti boro ni bo ma se so lo to
3: won fe ra ni
2: won ma lo je se wa lo ra so du je baka o je ya re ẹbí bá kà lẹ́lẹ̀ ní bá ti lọ ra 100 plus ìkẹ́ tí wò lè ra rásọ́ọ̀dù ní ta tí wọ́n bá ti ra rásọ́ọ̀dù ní bóòlù máa lò díẹ̀ díẹ̀ wọ́n jẹ ìyá rẹ̀ ẹbí bá kà lẹ́lẹ̀ ẹkú ètò
3: ẹ ṣeun kan wọn ni
0: wọn ní bá kà ó jẹ ìyá ẹ bó tẹ ẹ pé arúgbó ọjọ́
1: lẹ́wà ó ti lọ tí wọ́n ti replacement fún atle ó sì ṣe nísìn ráfọ́n ó ní bí abí 12 or 13 assist fún wọn
0: ṣùgbọ́n jọ bíi pé wọ́n padà fi Ferran Torres sílẹ̀
1: wọ́n fi lẹ́bọ̀ sí lẹ́wà sí Torres lẹ́yìn sàpùrù ó ní experience Lewandowski
0: ẹja mú last call ọ̀la ká máa lọ jí ẹ̀ṣẹ̀ owó kọ́ yín bọ́lẹ̀ ti pè
4: láti ẹ̀mí sọ́sẹ́ bláki lẹ́sẹ̀ lọ́lọ́lọ́pọ̀ ẹṣẹ̀ náà
0: olólùfẹ́
4: ara
0: wo ayé wo
4: ti ká di
0: ẹsẹ di ti ni. Ẹṣin ọ̀dà ẹṣin
4: ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin
1: ọ̀dà ẹṣin
0: ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà
4: ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà ẹṣin ọ̀dà
0: ẹṣin
4: ọ̀dà ẹṣin
0: oda ẹṣin
1: at least ka fi wọn boost fifa ranking wa bi abi fifa ranking wa
0: cv náà nù
1: ara náà ni
0: agba ilé
1: tí wọn lẹgbàá àpàdé lọjọ friday wá sí jẹkan nífọdún ẹgbẹrún ọjọ ìlúsà náà ni
0: bó ṣe jẹ
1: náà ẹmọràbí goli ni o
0: ẹyin tí mẹjá máa ṣeré ìdárayá dáadáa nítorí ń fúnni lókun àti agbára mẹsì boko kaira láyọ ká pàdé nire ká má dúró di lẹyìn ara wa ó dìgbà kan.
5: Wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Vite multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Ìkànnì tọ́jàlejako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbíkú mi bẹ́tù ẹ̀bí. Bí àṣẹ́pípí wa.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
2: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
7: Ẹsẹ̀ Ọlọ́run òbójú mi jẹ́.
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ẹsẹ̀ Ọlọ́run òbójú mi jẹ́. Obìnrin mi sọ̀tà lẹ́nu.
2: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó tún rinlẹ̀ dòdò.

0: Diamond FM 88.7 Shining Supreme.
1: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tún gbàngbà sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: in the fine city of Ilori lies a secret.
1: Diamonds 88.7 FM.
0: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sound. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
2: Ǹjẹ́ ìwọ ń gbèrò láti ra ilé? Ọ̀rẹ́ wa, ṣé o ti ṣetán láti kọ́ ilé ara rẹ? Planning to construct a durable infrastructure like roads, dams, and so on. Contact a surveyor for any meaningful development on land. Gba ìmọ̀ tó pé kí o tó gbé ìgbésẹ̀ rárá. Tune in to Ask the Surveyor, your trusted program on Diamond 88.7 FM every Wednesday. Wá kọ́ ẹ̀kọ́ nípa ipa pàtàkì tí àwọn wọlẹ̀wọlẹ̀ ń kó nínú àwùjọ. Ìdí tí ìwádìí ilẹ̀ tó pé fi ṣe pàtàkì àti ohun gbogbo tí o gbọdọ̀ mọ̀ kó o tó ra ilẹ̀ tàbí kọ́ ilé. Ṣé o fẹ́ bá wọlẹ̀wọlẹ̀ tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀? Ṣàbẹ̀wò sí www.appsnquara.com kí o sì tẹ Find Our Member láti rí wọlẹ̀wọlẹ̀ tó ní ìjẹ́rìí iṣẹ́. Don't miss it. Ask the Surveyor every Wednesday on Diamond 88.7 FM. Stay tuned. Stay tuned.
3: Kásán o. Àkú ọjọ́ méjì, àkú ọjọ́ mẹ́ta, gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa. A káàbọ̀ sójú sí oṣù tuntun, oṣù Júùnù. Ètò yìí ni àkọ́kọ́ ilé ìta lórí ọ̀fẹ́ láti jọ pàdé lórí nínú oṣù yìí. Oṣù Aláyọ̀ òde ò jẹ́ fún gbogbo wa o. Tó lórí ètò wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ask the Sofio béèrè lọ́wọ́ wọnlẹ̀wọnlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ sí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Sofio Kẹ́hìndé Ọ̀làdàpọ̀ wọ́n wà yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú omi digbí.
4: So mo ki gbogbo ara le o, mo ni eku ise ni gbogbo bi kiri te ba wa.
3: To Hussein Adeleke baba omo Oluwabi lo ko temi gege bi atokun eto ebi ti a fi oro ti si ni jejo ibe na la se kini o ibe na lati gbe ta ba ni ka wo a ri pe oro to jomo ile onile ontale ati awon wonle wonle o na la mo nso lori eto yi abi bo ni so fi o kende o ladapo oro kan ti e wa waye jejo ta se lowo ni ti o ba si opuro ti o ba si onijibiti ti o si apuro mo ni tako ni won ni boye yin so fi o gan boya ba mo simi die die
4: simi die die e mo pe koda ko mo si opuro abi apuro mo ni tako ni se mo pe anfani ati wulo le o po.
3: So mo ti mo pe te gba jade. So e seun ga gege bi igba ta ku lori eto ni jejo eni kan fi atejise kan o fi ranse si wa ona la lori ofe lati ka le ni osan yi oni arakunrin yi oni ohun ra ile lowo awon agent awon tale tale ni bi odun melo kan oni koda ohun ti kole sibe Ọlọrun ti bo nla se ri awon ati yawo ati molebi awon ti ngbe be awon oni soro kankan o enikankan wa da awon laamu oni amo gege bi oloko owo ohun wa fe se ohun fe gba yawo nile wo ile ifowo pamo lo n ba nito eyin banki o ohun fe ya owo na ba nito ki lo fe fi so ni duro awon wa wo pe ohun ni ile ti o si kunju osun lo n ba ni oni ohun ba nito o ya o lawon gbogbo nto ohun wa lawon banki wa ni arara o gbogbo awon ìwé tí tẹ kó lọ́wọ́ yìí kò sí eléyìí táwọn lè fi ya yín lówó níbẹ̀ tọ̀ òun sì nígbà tóun ó fi ralẹ̀ yìí ó láwọn éjẹ́ǹtì fi dáhùn lójú pé gbogbo nǹkan tó yẹ káwọn ó se lórí ilẹ̀ yìí làwọn ti se gbogbo òwe tó yẹ kẹ́ ẹ gbà làwọn ti bá yín gbà pé tọ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹ mọ̀ wulẹ̀ ẹ mọ̀ jẹ́ kẹ́rù ó bà yín tá a bá wà wò báyìí tá a bá wò pé àwọn éjẹ́ǹtì yìí

0: bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ.
1: Tó ṣe rí ẹni tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀, àwọn nǹkan kan wà tó lè ṣokùnfà ẹni tó ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí. Èmi náà ní orú ìrírí kan pẹ̀lú ẹnìkan tó dé. Ó wá ń pariwo pé òun ralẹ̀ lọ́wọ́ àwọn ẹ́stéètì yìí, wípé kódà òun ní sọ́fì, òun ṣe kinní kan, òun ṣe kinní kan. Tó gbé ìwé rẹ wá járí. Ìgbà tí ó gbé jáde, ó jẹ́ àwọn tán máa ń kọ CP kinní kan sí lánàá. Eléyìí ṣe sọ́fì plan. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn ẹ́stéètì àbí ká sọ pé kọ́mpìnì yìí tán bá ralẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbàwé, ọ̀pọ̀lọpọ̀ ìgbà.
0: Àwọn kan nù wọn tán jó lóòótọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n máa ń gbàwé lọ́dọ̀ ẹ̀yin sọ̀fíọ̀.
1: Tẹ́rí kìí ṣe ṣe tí sọ̀fíọ̀ bá bá wọn ṣiṣẹ́, wọn ò tún process títí tó fi gba title lọ́dọ̀ ìjọba. Àwọn míì nù wọn, wọn ò yí gbà. Ṣé ara àwọn tó gbà yìí, orúkọ wo náà fi gbà? Orúkọ ara wọn náà fi gbà. Náà fi ṣe sọ́wé, náà fi ṣe gbogbo ẹ̀. Ṣé wá rí tán bá fẹ́ ta, wọ́n sọ fún wọn pé àwọn níwèé, lóòótọ́ níwèé. Àmọ́ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ralẹ̀ ni pé bí kọ́mpìnì ṣe níwèé, ìwọ tí ìwọ náà rà, ìwọ náà ní ẹ̀tọ́ àti níwèé títí ẹ̀. Torí orúkọ tí ó kọ́fà tán ṣe ni pé orúkọ kọ́mpìnì ló kọ́fà. Ẹni tó ṣẹlẹ̀ sórí ẹ ni ká sọ pé kọ́mpìnì náà níwèé. Tó ìwé tí ìwọ gbé lọ́wọ́, ṣé orúkọ kọ́fà orúkọ tiẹ? Tẹ bá rántí lórí ètò àsọ̀rọ̀ pé lábẹ́ òfin ìjọba ló nílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Àmọ́ wọ́n tọ́ ṣe sọ́wì tọ́ àsìbọ́ prósẹ̀sì ẹ̀ débì kan, ọ́ níjọba lẹ́lẹ́rìí pé tó ibi báyìí báyìí o, àti
0: yọ̀ọ̀lára
1: pé tó ìwọ lọ wà ń bẹ̀ o. Tó tí kọ́mpìnì bá wá sórú kan báyìí tán gbàwé, bóyá sí ọ̀fọ̀ náà gbà ni èyí tó bá wù kán gbà. Tó ó ti wà lọ́dọ̀ ìjọba pé kọ́mpìnì yìí o, òun ló ní bíbí o. Àmọ́ ìwọ tọ́ ra lọ́dọ̀ kọ́mpìnì, síjọba mọ̀ pé kọ́mpìnì ta one plot fún àbótá two plot fún ọ, wọn ò mọ. Torí wọ fúnra rẹ náà ọ gbàwé, àrídájú rẹ kò wọn lọdọ ìjọba pé tó ṣé ẹgbẹ kékeré ń bì sánsẹ ẹta fún ọ àbí wọn. Gbogbo tó wà lọdọ wọn ni pé tó kọmpìnì báyìí ló ra bíbí.
0: Tó wà lọdọ ìjọba nìyẹn.
1: Bẹ́ẹ̀ni, ìwọ tó ọba ti lè ṣe tiẹ o, tí wọn náà gbàwé tọwọ́ ara rẹ o, ìjọba ò mọ̀ pé wọn náà ralẹ̀ lọ́wọ́ wọn o.
0: Ṣọ ẹ ṣeun sọfí ọkẹ́ǹdẹ ọ̀làdàpọ̀ tí ẹni tí ó fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ tó bá ń lórí ọ̀fẹ́ àti gbọ́ abẹ́ni tó náà bá wà nírú ipò yìí, pàápàá jùlọ àwa tá a mọ́ ń ralẹ̀ lọ́wọ́ àwọn ajẹ́ǹtì yìí, a pọ̀ dáadáa. Ààbò àwọn ajẹ́ǹtì o, àmọ́ a fẹ́ kó jẹ́ àfọ̀mọ́ pé tọ̀ ìwọ tó o bá ti ralẹ̀ lọ́wọ́ ajẹ́ǹtì kí wọ́n náà lọ ṣe kí ló kọ́ lọ bá sọ̀fí ọ̀rẹ́. Ìwọ tó o
1: bá rà lọ kò ní pé a gbàwé ò ní kí wọ́n náà mọ́ gbà o. Gba ti tiẹ̀ tó wà lórúkọ ẹ̀yẹ wo tó nú ṣẹlẹ̀ sí òní
0: sí. Bẹ́ẹ̀ni.
1: Ó gbé dé báǹkì. Báǹkì wo a rí pé tó ìwé yìí ọ níwèé ẹ̀rí titi ẹ̀. Òun nísìn yóò mọ̀ wò pé àwọn tó tàá fóun wọ́n níwèé. Àmọ́ gbà tó dé báǹkì, báǹkì nísìn, báǹkì ó ṣe àfọ̀mọ́ àti ìwádìí pé tó ṣé lóòótọ́ lóòótọ́ o, sóun ló ni ibi tó mú wá ẹ̀. Àmọ́ ìwé tó kó fún wọn tó kò ṣe é hàn pé tó torí báǹkì nísìn bẹ́ẹ̀ bá lọ bẹ̀ pẹ́ ní ẹ fẹ́ yáwó. Báǹkì kan ní déédéé wòwé àwọn náà ní àwọn sọ̀fíọ̀ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tán jẹ́ bí consultant tán lọ́mọ́ ń kàn sí níta pé tó ẹ bá wa yẹ ìwé tán mú wá ẹ wá, ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣe pé iṣẹ́ tí wọn ò tọ̀. So àwọn náà kàn sí akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ni pé tó ẹyin sọ ẹ bá wa wò ó wò, ṣé lóòótọ́ ni tó tán máa gbé dọ́dọ̀ yóò tẹ́yìn yẹ ò irọ́ o. Òun fúnra rẹ̀ gangan gangan kò níwèé.
0: Kò níwèé.
1: Kò níwèé.
0: Ìwé ajẹ́ǹtì ní ń gbé kiri.
1: Ìwé tiwọn ló ń gbé kiri. Fọtukọ́pì bóyá ṣe fọtukọ́pì fún.
0: Tọmọ wọn tẹ àwọn ẹtẹ jẹ aṣọ òótọ́ ọ̀rọ̀ fúnra wẹ̀ mí náà ti rírù rírì rí àwọn ajẹ́ǹtì yìí ààbò yín. Àmọ́ fọtukọ́pì tẹ sọ ló jẹ ìrántí wọn máa ń pinlé àwọn èèyàn lọ́wọ́ báyìí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọn ó pinlé wọn lọ́wọ́ pé tọ ìwé ló ti wà lọ́wọ́ yín wo, kò sẹ́nì kankan tó le bá ń jà sílẹ̀. Lóòótọ́ kò sẹ́ni tó le bá ń jà sílẹ̀. Àmọ́ ṣé ó ti sọ ilẹ̀ yìí di tiyín lábẹ́ ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba?
1: Lábẹ́ òfin o, kò tí ì sọ ọ́ di o.
0: Sọ ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ báyìí pé ẹralẹ̀ lọ́wọ́ ajẹ́ǹtì ó gbèwè titi wọn lé yín lọ́wọ́, kò tí ì sọ lọ́dọ̀ ìjọba pẹ́yìn lẹ́ni lẹ o, àfi kẹ́yìn náà lọ bá sọ̀fíọ̀ tiyín ki won ba yin se loruko
1: tara yin
0: tara ti yin eleyi o je nkan ti abajo teni to sa fi ran wa leti pe oro oni ka sa koko gbe yewo ni
1: ko na tete ko tete ko bi ara soro re bayi
0: to oda eh e je ki mi tete fi number si ta o le se se ko ti e fe pe office

0: wọ́n tó bá fẹ́ pé ọ́fíìsì wọnlẹ̀wọnlẹ̀ nípínlẹ̀ kwara 07038568601 lẹ́ẹ̀kan sí 07038568601 tẹ́bá ti pe nọ́mbà yìí ọ́fíìsì àwọn wọnlẹ̀wọnlẹ̀ ta mọ̀ sí sọ́víọ̀ nípínlẹ̀ kwara òní ẹ̀ já sí tí gbogbo béèrè tẹ́bá fẹ́ béèrè lórí ilẹ̀ yín ẹ̀ mọ̀tari rẹ̀ sí wọn níkọ̀ọ̀kan èjèèjì tó sọ́víọ̀ kẹ́hìndé ọ̀làdàpọ̀ ta bá wá ní káwó báyìí a jẹ́ pé láì sí pé ní báwọn báǹkì ṣe sọ yìí pé kò ní rí ẹ̀yáwó gbà yẹn a jẹ́ pé kò ní rí ẹ̀yáwó gbà
1: kò lè rí gbà o
0: kò lè ríran lọ́wọ́ kankan
1: kò lè àyàfi tó bá ṣèwé lórúkọ tara rẹ̀ tó orúkọ ara rẹ̀ ló fẹ́ fi yáwó
0: bẹ́ẹ̀ni
1: ìwé tán gbélé lọ́wọ́ sórúkọ rẹ̀ ló wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà tó jẹ́ pé tó ọ̀sẹ̀ lè gbéwé mi lè lọ́wọ́ tó jẹ́ bí wọ́n kàn kọ́ cp npl abc gbogbo kí gbogbo wọn mọ gbọ́ ẹni tó bá délé tó bá yẹ̀wò rẹ̀ wò tó bá cp abc àbí kìí ṣe survey plan o torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín yóò gbé lọ́wọ́ wọ́n tún wá mọ ṣagídí pé àní mo ṣe sọ́ọ̀rì sẹ́ àná wà ní tó ohun tó ṣẹlẹ̀ sẹ́ nínú.
0: tó ẹgbẹ́ ẹ̀yin tẹ́ níwè lọ́wọ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ralẹ̀ lọ́wọ́ ẹjẹ́ǹtì àbáwọn ẹ̀ tọ́ pé wọ́n ṣe sọ̀fẹ́ẹ̀ fún yín ni tí ìṣe ẹ̀yin lẹ ṣe fúnra yín ẹjọ́ ẹ bá gbéwèé yín ẹ bá gbéwèé sọ́fẹ́ẹ̀ yín ẹ gbé síta ẹ bá lórí ọ̀fẹ́ àti mọ gbọ́ wa tó bá wà ń tò sí yín ẹ̀yẹ̀ wò kí náà kọ sí lórí ṣé kìí ṣerú àwọn tí sọ́fẹ́ ọ̀kàìndé sọ yìí ni àwọn àmì tí wọ́n lẹ́ẹ̀fi dá wọn mọ̀ pé lè yìí kìí ṣe sọ́fẹ́ gidi òní wọ́n ń kà sílẹ̀ yìí ẹ bá yẹ̀ wò tẹ bá lórí ọ̀fẹ́ kẹ ẹ pè wá lórí ètò pé tọ́nbà ni mo bá lórí ìwé tèmi o àtúnṣe sì wà kó tó di pé ọjọ́ ò lọ kó tó di pé lómi ò lọ ṣe mọ yín lọ́wọ́.
1: kó ṣe orí ẹni nísìn tó tó bá ṣèwé tán nísìn kó tó parí ìwé ṣó lè bá ẹ̀yin tó fẹ́ fowó tó fẹ́ yá ṣe.
0: àkókò ti lọ
1: òun ló jẹ́ ká mọ̀ parí pé ẹ mọ̀ dúró dìgbà tẹ́ ẹ bá níṣòro kẹ́ ẹ tó ṣe kinní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìgbà tó bá níṣòro ní ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wá sọ̀fẹ́ ọ̀kiri pé àsọ̀fẹ́ ẹ dákun ẹgbà mi nì kò dìgbà tó bá níṣòro èèyàn mọ̀ ń pọn mí lẹ́dùn gbẹni kò dìgbà tó bá níṣòro kọ́ tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wá sọ̀fẹ́ ọ̀kiri pé àsọ̀fẹ́ ẹgbà mi mọ̀ jọ dìgbà tó bá níṣòro ṣé láti sin kalẹ̀.
0: tó ẹ ṣe sọ̀fẹ́ ọ̀kẹ́hìndé ọ̀làdàpọ̀ bóyá ká tún fi àkókò yìí náà ká tún fi rán àwọn ẹjẹ́ǹtì wa àwọn estate agent wa ká fi rán wọn létí káwọn náà jọ̀wọ́ kán bá a ṣiṣẹ́ pẹ̀lú àwọn sọ̀fẹ́ ọ̀ kán bá a ṣiṣẹ́ pẹ̀lú wọn tán bá ti ń talẹ̀ fún ọlọ́dan ni kán mọ fàálẹ̀ sọ̀fẹ́ ọ̀ lọ́wọ́ pé tó a gbà ọ nímọ̀ràn ọ̀tọ̀ bó ṣe ralẹ̀ lọ́wọ́ wa yìí a tètè lọ tún sọ́fẹ́ ilẹ̀ rẹ ṣe o torí bóyá plot kan lọ rà nínú 50 plot táwọn rà bóyá àfi plot lọ rà nínú 100 plot táwọn rà ọ lè mọ gbéwé tiwọn káàkiri bẹ́ẹ̀ ṣe ṣèwé fún wọn lọ́kọ̀ọ̀kan pé tọ half lọ́ra 2 lọ́ra 1 lọ́ra yẹn àgbà yín nímọ̀ràn ẹ̀yìn estate agent ẹ bá a ṣiṣẹ́ pẹ̀lú àwọn sọ̀fẹ́ ọ̀tán jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ káwọn náà ṣe kí ni ò kán mọ bá wọn ṣe survey rẹ̀ mo rò pé léyìí ìmọ̀ràn ni fáwọn tó jẹ́ estate agent wa ẹ̀kọ́ lọ́n jẹ́ kẹ́ ẹjọ́ ṣiṣẹ́ papọ̀ fún ìgbádùn àwọn aráalé náà ni. tọ ẹ ṣe sọfẹ ọkẹhìndé ọ̀làdàpọ̀ tọ àìtó ń tẹ̀síwájú ẹdí àdókè lọ́hùn-ún ẹjẹ́ àdókè lọ́hùn-ún.
2: ǹjẹ́ ìwọ ń gbèrò láti ra ilẹ̀ ọ̀rẹ́ wa ṣé o ti ṣetán láti kọ́ ilé ara rẹ̀ planning to construct a durable infrastructure like roads dams and so on contact a surveyor for any meaningful development on land gba ìmọ̀ tó pé kí o tó gbé ìgbésẹ̀ rárá tune in to ask the surveyor your trusted program on diamond 88.7 FM every Wednesday wá kọ́ ẹ̀kọ́ nípa ipa pàtàkì tí àwọn wọlẹ̀wọlẹ̀ ń kó nínú àwùjọ ìdí tí ìwádìí ilẹ̀ tó pé fi ṣe pàtàkì àti ohun gbogbo tí o gbúdọ̀ mọ̀ kó o tó ra ilẹ̀ tàbí kọ́ ilé ṣé o fẹ́ bá wọlẹ̀wọlẹ̀ tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀ ṣàbẹ̀wò sí www.appsnkwara.com kí o sì tẹ find our member láti rí wọlẹ̀wọlẹ̀ tó ní ìjẹ́rìí iṣẹ́ don't miss it ask the surveyor every Wednesday on diamond 88.7 FM stay tuned.
0: ẹ káàbọ̀ sórí ètò yín tẹ́ ẹ báyìí ṣe ń darapọ̀ mọ́ wa ètò tí a pè ní ask the sọ́fẹ́ọ̀ béèrè lọ́wọ́ wọnlẹ̀wọnlẹ̀ rẹ ní ìkànnì diamond 88.7 FM ìlọrin a lérò pé ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹsẹ̀ ṣe kíni o ẹ ti ń jẹ oríṣiríṣi àǹfààní eléyìí tí ètò yìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ká lu àwọn tó so nígbọ̀wọ́ ètò yìí lọ́gbọ̀ ẹnu ìyẹn ẹgbẹ́ àwọn wọnlẹ̀wọnlẹ̀ nípínlẹ̀ kwara lóòótọ́ a lè pé lójúṣe wọn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ló ti ṣe kíni o ló ti mórí bọ́ nínú wàhálà lásìgbò ìdààmú ni pẹlu bi eto yi bo se ora si kini o bo se ora gbera so ki a lu won logo enu agara oni da yin to a si oju opo ile te fi le bere bere gege bi eto bi o se mo te si waju 0913655695 0913655692 ona ni oju opo ile to ja si yara agbo safefe lakoko yi 0913655695 nigba ta n reti ipe
3: hello e ka san o
4: le ka san
0: yes sir
4: o ruko mi ni ambassador agba ta to ke gonke o ka ni je ti wa
0: yes sir
4: pelu bu je to lo olu ti ni gugu fun wa
0: ami
4: se wa ri ni kan meji kan be fa ni ikoro wa nbi se gba won kan je ti atale ti o ni so ti o se pe ona o wa ti jale Begun ta ile mo ta gbo le ta ona ti o ye mo mo gba wole ko ti ona awon ara awon ti eni kan ni owo mo na nu ti e yo ti fe ba ona ti ba le re je ti a ne fe pin plot kan e fe pin meji 5500 ke wa pe laarin meji ko mo bi mo ko ja se gbo ko isi gbo run kan be ji re ta ma ti wa ri pe eyan fe ra le bayi abi run de wa ma so furu yin ke do ai ni mo be yan wa wo tori pe awon ni tale fun yan awon owo ri o bo ra fun won le tojo na fun yin o ti ma mo wa yayo wa dija ti ta awon eye eye ti ma leyin bi me rogo ba rona ti wo to wa wa ni egbe kan te won ro me wole se we wa lo tele
5: bad
4: e ti mo bla ke mo se ma ide fun wa yi o wa e kawon yin o ni na ma lowo pe e do mi gan fe ra le o le wa so pe bi se pe to ni o ni ko tori ola ni tori yule gba soke ni olorun ba yo mo kun yin o
0: amen sir
4: agbarika ti gbe ni owo e se lagba olorun
0: amen amen
4: diamond fm oko ke le mo lo
0: amen o e se ga dupe o alagba lati oke bonke inu mi du pelu pe tori o ye baba yi dada abi bo ni
1: ben se te ba ranti o da o tin lo bi ose bi meji abi meta ta soro nipa awon agbolemi to je pe ona openupo ibomi o ni lona ebe na la be gbogbo awa tolon jogun le fun ta ba fe ta le wa e mo kan ja dede yo tape ti pe mi na mo tape won e kan sawon akose mo se wa kan ran yin lowo kan la yin loye kan ba yin se opolopo won na emi na mo le won gba mi tun fi fa mi o wo gogo mi o dagun gba te fi de waju gan ona ti panupo to ye ko sona mo e si mo pe a gbogbo wa nisin ko seni ti o ra le te wa ni USA bata melu kan ninu le re opolopo awon eyan wa oni gba ti wa ni ewo kini kan mo fi ra wa ni kin yo on tukun ton da wala so a si tun ro opolopo awa ta n ra le na ko to di pe a kan dede ra le e kan sa ko se mo se kan la yin loye ati mo ran lori bo se ye ke se ona to se ye ke gba ni John te ba ri mo so pe ko si sofio ti o tele ode di le ti o wa ri le ti o lona ti o wa ni okowo re le
0: eyin o se be
1: rara o ile ti o lona abi won a so fun pe e sa ra a mo ba yin wona to ba se tan ah ah e mo se be o
0: to e si un sofio ken de oladapo
3: hello e ka san o
4: wa ale
3: wa alaikum salam
4: abedo
3: yes sir
4: ela won se mi an ba ni we so si awon lowo ti o ba ti kan ba ku we ni bi family e pe we so si awon lowo lowo yen se o je pataki we le le la
3: ah ko nte en so yo ti ye wa o
4: wa inu family wa ti o ke
3: won pin ile ninu family
4: Okay.
1: O se pataki o se koko amon kini kan mo fe ke mo o gba te koko soro kan pe iwe le iwe survey yi ta nso survey plan yi o ngagan fun ra re iwe le ni ko loruko meji to nje ju iwe ile lo ni sofi plantan soy bile eyin se ri eye re igun re oganga bi to wa gbogbo orisirisi alaye to ye ko wa nbe to wa lori ile eyin on lo wa lori ile we so iwe sofi plantan soy iwe ile ni bon se ba yin pin eyin na egbiyanju e kan sawon akosemose wa kan ba yin se survey re so won o fun yin niwe re ni to dangaja ta fun mo pe to eyin le ni
0: hello
3: hello e ka san o
4: e ka san o
3: yes sir
4: e ku se na
3: yes sir
4: to ibere ti mo ni
3: ke lo ko yin sir
4: mo ali
3: lati
4: apoti lorin
3: to oya o
4: so bi eya bara le ti ẹni tó yóò ta fún yàn tó fún yàn ní ìwé tó ìwé tó wá fún yàn yẹn tó ìyá fẹ́ yọjú sí sample planning ṣé èyí ó mú dání pẹ̀lú rìsíìtì tí wọ́n fún yàn yẹn ní àríwáwọ̀.
3: Ṣé bèrè yín náà nù.
4: Ó tún kù tí mo fẹ́ bèrè.
3: Ọ̀ya.
4: Ẹjọ́ tó ń gbà tí èèyàn kọ́kọ́ ra ilẹ̀. Ilẹ̀ 2 plus, answer ni 100 by 100. So, gbà tí àwọn tó sáyẹ, gbà tí wọ́n wá gbọ́ra wáyé, ṣùgbọ́n àwọn wà nílẹ̀ o. Wọ́n wá ní àwọn òní fún yàn ní 100 by 100, wọ́n pé 50 by 100, wọ́n fẹ́ 50 by 200, wọ́n fún yàn. Ẹgbọ́ báwo la yẹn ṣe rí?
3: Sọfí ọkẹ́ǹdé.
1: Tó ẹjẹ́ àgbẹ̀ láti bí. O ni 100 by 100, 50 by 200. In ti o wa nbe ni pe, se 2 plot yin pe. Ni 100 by 100, bon se wan ni 50, 2 plot yin ni. 50 by 200, 2 plot nan ni. Ikan to kan wa nbe ni pe, ikan se poro, ogun. Ikan dogba, o ni gun to dogba, ta le bon pe ni square. Ikan gun o dabi rectangle bo se rinu amọ te ba wo dada 2 plot na mejeji fun teyo to any e fe lo sodo town planner tin ba ran ti dada pe to boye e fe gba approval te fi kole to te mi o mo oru iwe te eni to ta fun yin to fun yin o amọ mo mo pe to ba je pe e se so fe ile yi architect to ba yin ya yo ri survey plan ko fi mo bi o se ba yin ya plan building to so gbogbo nkan yin na ni o ba yin ko po te ko fun town planner ton fi fun yin ni approval
0: to nje n so nisin ni pe ton ba gba iwe lowo eni to ra le fun won kan lo kan si survey o won iwe survey plan ta n wi yi o se pataki lara nkan te ko lo sodo awon town planner e ke kan mo wa mu receipt tan fi tale fun lasan ke wa mo mu lo si town planning office ke wa ni kan ba yin approve building yin te ti ni survey
1: bo se na se fe yaworan
0: te ti se survey
1: tori opolopo lo ile re gan to bi jule lo ngba to je pe to e wo run to sele nisin boya isiro 100 by 100 na se fe yaworan tele to isin ile di 50 by 200 100 by 100 isin ni o fe o dogba 50 by 200 igun ni to boya ti o pe boya kin so 22 bedroom melo kan legbe ara won nisin to isin ko le gba mo abi ti o ba ri poro ti ogun
0: iyen ni pe ibi ta tin so pe awon survey won se pataki nile yi bi le wa ba se ri te ba ti so fa awon survey won o gba yin ni moran be se samulo re ti o fi ni kini o te se ni kaba mo le lori ara oju se awon survey ni number awon le kan si 0703856860 le kan si 0703856860 te ba ti pe number ti mo sese pe office awon sofia le ja si hello e ka san o
5: e ka san
3: sa ki lo ko yin
5: ola nkan ni ti lati lo
3: to a wa pelu yin
5: e ta ku number ti number sofia ke ja bi number da de ri ti se wo ni ko fe ro yin ke a ke ba tun pe le kan isa e ka
0: o na la pe te o de mu bairo yin emu gege yin 0703856860 lẹ́ẹ̀kan sí ẹ ló ẹ káàsán o hello ẹ ti wọlé o
6: hello
0: hello ẹ káàsán sà kí ló kọ yín amisa
6: ẹ kú ìwọ ló aṣọ pọ̀lọpọ̀ rẹ
0: o amisa ami
6: orúkọ mi ni ẹ ti buhari láti wà dé ní láti ìlú àjẹrà ìgbàjà wọ tú
0: tọ ẹ ṣe o
6: ẹ bí bẹrẹ lákọọkọ tí bọǹkì sọ kí ni a fẹ pọnlé àbí ni a fẹ ralẹ ọwọ fámìlì kan talẹ ni wàhálà yẹn wà fún nígbà bá talẹ tẹ lọ ta horo tí o sọ náà tí o sì kankan bó o ti sọ bí ọgá náà fẹ gbádùn iṣẹ tiẹ náà ṣiṣe yìí tẹ sọ pé nísìn ní 50/200 àwọn tó wàá fẹ kọ lẹyìn lọrùn níjà wọn náà ní lọnà ẹ tó àwọn fámìlì ni pé fún mú níbi ẹsẹ buhari street kó wà ní street bẹẹ ẹ atọkùn street kó wà street bẹẹ káwá mú bẹẹ wọn kọ wá kọlé jákùjá yóò wá wọnú ara wọn bẹẹ bá dé akérèkéata lọnà níbi ẹgbẹ lẹkọ yọǹda àwọn lẹkan bẹẹ tí wọn àtòjọ náà sí bẹẹ tó yẹ kó rí bẹẹ ní kwara ẹ ó yẹ ká máa tó lé ní ọlọrun lẹkan àgbò níbẹ tó jẹ máa ń lọwọ o.
0: alàgbà ṣe ẹ ti lọ ṣe ẹ ti lọ ṣe ẹ ti kúrò lójú òpó ṣe wọn lọdọ yín ń bẹ yẹn ní agbègbè ìgbàjà yẹn ṣe ẹ mọ ń ṣe sọfí dáadáa.
6: dáadáa à ń ṣe sọfí òní kọdà street la ń lò pàápàá.
0: tọ ọdà ẹ ṣe gan o ẹ ṣe àdúpẹ.
6: ẹ ní ìṣẹlẹ ní èkó làwọn ènìyàn ń lò bí ẹ ní gbé èkó báyìí kó báyìí pé lágbájá street fún ẹkọ street.
0: tọ ọdà
6: àtẹkọ gbọdọ ti ẹ wà pẹlẹ jákujàku nínú ara wọn yìí ní street kò ní sọnà tó wọlé ẹ máa lẹ ń pè yẹ lómi sílẹ.
0: tọ ẹ ṣe ga ẹkọ àtìlẹyìn wa lórí ètò yìí inú mi dùn dáadáa pé wọn tiẹ ní àwọn ń lo sọfí ń bẹ yẹn.
1: wọn kù sẹ àmọ intaasi ni ẹja rọ àwa tá à ń ralẹ tẹ ẹ bá fẹ ralẹ ẹyin náà ẹ mọ gbìyànjú ẹ béèrè ìwé tán fi bá a yín pínlẹ ẹdá ẹ kàn mọ jẹyàn kan fa téèpù ayé ti lajú kọjá pé à ń dédé fa téèpù pé ẹ mọ fokùn ẹ ìwé tán fi pin ìdà àmì tán ṣe sí igun lẹkọọkan dà tán bá bá a yín pin torí tó bá dọjọ iwájú tí àdúpẹ kò sọnà kò sí kan tó.
0: tó ẹ ṣeun sọ fi ọkẹ́hìndé ọ̀làdàpọ̀ ọjọ́ wa ti lọ àròjọ mùsùlùkùn ẹ tẹ bá wò báyìí gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ń lé orí ọ̀fẹ́ ní ètò yìí o 0703856801 náà ní kẹ́ẹ̀pẹ́ ẹ já sí ọ́fíìsì àwọn wọnlẹ̀wọnlẹ̀ nípínlẹ̀ kwara ohun tó sì dá wa lójú náà ni pé gbogbo ohun tẹ́ bá ti fẹ́ tó sì bá òfin mu òun ni wọn ò ṣe fún yín lọ́nà rọrùn tí ò sì ní la ìjà kankan lọ tó títí dọjọ́ mẹ́jọ àti ọlọ́wọ́ bọ́tì ni wa àjọ ń dágbére fún yín lórí ètò lọ́sàn-án yìí pé ẹ jẹ́ kí a gbìyànjú ká ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí òfin bó ṣe là kalẹ̀ lẹ̀ nípa ti ká ṣe sọ̀fẹ́ ilẹ̀ wa hussein adeleke ìbàbọ̀ ọmọlúàbí ló kọ́ tèmi èmi a mọ̀ sọ o ní gbogbo ìgbà tọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́ pé gbogbo ohun tá a bá wá fò ní ṣe ọlá yóò béèrè lọ́wọ́ èmi àti yín ó dìgbà kan ná.
2: ǹjẹ́ ìwọ ń gbèrò láti ra ilé ọ̀rẹ́ wa ṣé o ti ṣetán láti kọ́ ilé ara rẹ planning to construct a durable infrastructure like roads dams and so on contact a surveyor for any meaningful development on land gba ìmọ̀ tó pé kí o tó gbé ìgbésẹ̀ rárá tune in to ask the surveyor your trusted program on diamond 88.7 FM every Wednesday wá kọ́ ẹ̀kọ́ nípa ipa pàtàkì tí àwọn wọlẹ̀wọlẹ̀ ń kó nínú àwùjọ ìdí tí ìwádìí ilẹ̀ tó pé fi ṣe pàtàkì àti ohun gbogbo tí o gbúdọ̀ mọ̀ kó o tó ra ilẹ̀ tàbí kọ́ ilé ṣé o fẹ́ bá wọnlẹ̀wọnlẹ̀ tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀ ṣàbẹ̀wò sí www.appsnkwara.com kí o sì tẹ find our member láti rí wọnlẹ̀wọnlẹ̀ tó ní ìjẹ́rìí iṣẹ́ don't miss it ask the surveyor every Wednesday on diamond 88.7 FM stay tuned.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yóò sọ̀rọ̀ níwájú jókòó lẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí fún àyájọ́ ìjọba tiwantiwa lórílẹ̀-èdè yìí. Èyàn gíga ní ìlú Abuja dájọ́ kú fún àwọn afurasí tí wọ́n ṣèkọlù sílé ìjọsìn kan ní ìpínlẹ̀ Ondo. Àwọn agbébọn ti kó àbúrò obìnrin ajílabu nígbèkùn nílùú Ìbàdàn. Ẹgbẹ́ òṣèlú alábùradà PDP pàṣẹ kí Ladi Hasan lọ́rọ̀ kúnilé. Ní ilé òkèrè ọgọ́rọ̀ yẹn ló fara kááṣá bí ilẹ̀ ràn ṣeṣe ìkọlù ojú òfúrufú pápákọ̀ ọkọ̀ ojú òfúrufú ilẹ̀ Kuwait. Àwọn àgbá bọ́ọ̀lù mẹ́tàdínlógún ló ti wà níbùbà ikọ̀ Super Falcons bó ṣe ń gbáradì fún ìdíjọ́lọ́rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ilẹ̀ Senegal. Ẹ̀ka ọ̀sán akéwà pé a kú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn Diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net yẹ́ wà ní YouTube wa ní Diamond 87 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà ń bọ̀ lẹ́yìn sinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akẹyìn pé ẹ kú ìkalẹ̀.
1: Ẹ wá sí ẹ amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jí owó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ṣe. Ẹ wo
2: jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀
1: àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
2: Ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú. Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ tí àpọ̀ yìí kan tó ń jókòó nílùú Àbújá lónìí ọjọ́rú ti dájọ́ ikú fún àwọn afurasí ikọ̀ àgbésùnmi Ishbab mẹ́rin pẹ̀kànnà yẹgi fún wọn dìgbà tí ìbọn lára wọn wọ́n ṣe lọ́wọ́ nínú ìkọlù tó lédè ní ọjọ́ karùn-ún oṣù kẹfà 2022 tó ń ṣe sí ilé ìjọsìn kátólíìkì san francis tó wà nílùú ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo níbi wọn ti já okùn ẹ̀mí àwọn olùjọ́sìn 40 tí àwọn èèyàn tó lé ní 100 kan sì fara kááṣá. Òní ìdájọ́ ẹ̀mẹ̀ka igú ètè ló gbẹ̀dàgbẹ́ náà kalẹ̀ tó sì pàṣẹ wípé kí wọ́n lọ yẹgi fún Idris Abdulmalik Omeza ẹni ọdún 25 Akozimi Idris ẹni 20 ọdún Jamil Abdulmalik ẹni ọdún 24 Abdulrahim Idris ẹni ọdún 25 lórí ẹ̀sùn onígà mẹ́sàn-án tó fi kẹ̀ wọ́n tó dálé orí ìgbésùnmọ̀mí látọwọ́ àjọ DSS lórúkọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí.

0: ìròyìn mìíràn ààrẹ ilẹ̀ yìí bọ́lá tinubu nìrètí wà wípé yóò sọ̀rọ̀ níwájú ìjókòó àpapọ̀ ìlẹ́gbẹ̀mọ asòfin àpapọ̀ ilẹ̀ yìí lára àyájọ́ ìjọba tiwantiwa lẹ́yìn june 12 bí ẹ̀yìn ṣìyá yóò ṣe àyájọ́ ìjọba tiwantiwa yóò sì sọ̀rọ̀ pàápàá jùlọ lórúkọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àtàgbéjìkalẹ̀ láwọn iléeṣẹ́ ìjọba lórí ayẹyẹ ọ̀hún wọ́n ṣe ìpàdé lóyìn àgbáyé tó bá di ọjọ́ kẹrin oṣù kẹfà àdúrà jimọ̀ ara ọ̀tọ̀ òní yóò wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹfà wọ́n ṣe ìjọsìn nílé ìjọsìn àmọ́lẹ́yìn kristi ní ọjọ́ keje oṣù kẹfà ìdálẹ́kọ̀ọ́ gbangba òní yóò wáyé tó bá di ọjọ́ kẹsàn-án oṣù kẹfà wọ́n sì ṣètò tó ní ṣe lórí àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin tó bá di ọjọ́ kẹwàá oṣù kẹfà ààrẹ tinubu bá wọn sọ̀rọ̀ tàbí ọjọ́ kejìlá oṣù kẹfà wọ́n sì ṣe àwẹjẹwò mú àṣálẹ̀ nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ìjọba ilẹ̀ nàìjíríà gbósùbàrà abàdé ránṣẹ́ sí olóògbé emkira abiola àti àwọn èèyàn tó gbé sí akin lórí ọ̀rọ̀ ìjọba tiwantiwa nílẹ̀ rí akọ̀wéjọba akọ́lẹ̀ yìí george akume tẹnumọ wípé àyájọ́ ìjọba tiwantiwa ló fìlédè ìfarajìn àwọn ọmọ ilẹ̀ yìí fún ìjọba tiwantiwa wáyé o ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti máa ṣe àyẹ̀wò fún àwọn èèyàn ní ibùdókọ̀ pápákọ̀ ojú òfurufú ibùdókọ̀ orí omi àti àwọn ẹnu àlà orílẹ̀ káàkiri tìbútòrò lẹ̀ yìí láti dẹ́kun kí àrùn ẹ̀bólà mọ́wọ́lẹ̀ yìí wà pápá yóò bó ṣe gbìnàyà ní àwọn ẹkùn ìlà oòrùn àti àárín gbùngbùn ilẹ̀ adúláwọ̀ àwọn arìnrìn àjò tó máa fura sí pò ṣeéṣe kan ní ọ̀rọ̀ ọ̀hún ò ní wọ́n yà sọ́tọ̀ ìṣèjọba nàìjíríà tó wà ní ìjánu ètò ìlera àti ìgbáyégbádùn àwọn ọmọ ilẹ̀ yìí ṣàlàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti má jẹ́ kí àrùn ẹ̀bólà ọ̀hún ti bọ̀ndúbúyò kó wọ ilẹ̀ nàìjíríà wá tẹ̀jáde ọ̀hún tó lòdì tọ́lẹ̀ ìṣèjọba tó ń sọ̀rọ̀ ìlera àwọn tẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ri pé wọ́n gbajúmọ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ ìlera àwọn ọmọ ilẹ̀ yìí kárùn ọ̀hún má gbìnàyà lórílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn àgbébọn kan ti kó àbúrò tó jẹ́ obìnrin fún mínísítà tẹ́lẹ̀ yìí fún iná mọ̀nàmọ́ná báyọ̀ adélábù nígbèkùn òun àti àwọn ọmọ rẹ̀ ìbẹ́gẹ̀ tí wọ́n jẹ́ ọkùnrin nínú ìbàdàn ìṣẹ̀lẹ̀ ló wáyé ní òwúrọ̀ òní ní àgbẹ̀ challenge ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù ìlú ìbàdàn àgádẹ kan tó lédè látọwọ́ àwọn mọ̀lẹ́bí ọ̀hún ṣàlàyé wípé arábìnrin ọ̀làdé bùsáyọ̀ àdégòkè john paul ẹni ọdún 43 ọ̀nà wọn kó nígbèkùn nìkan bíi aago 7:00 òwúrọ̀ òní òun àti àwọn ìbejì rẹ̀ ọkùnrin tí wọ́n jẹ́ ọmọ ọdún 12 paul àti peter wọ́n fìdí ẹ̀ múlẹ̀ kan kún ọ nígbèkùn nígbà tó ń kó wọn lọ sílé ẹ̀kọ́ wọ́n tẹnumọ́ wípé àwọn ajínigbé ọ̀hún ló da ọkàn lọ́nà tó ń sì kó wọn lọ mọ̀lẹ́bí ọ̀hún tẹnumọ́ kan fi ṣe àwọn aláàbò létí wọ́n ti bẹ̀rẹ̀ wádìí láti kó wọn tu òkun lọ́rùn wọn wọn ara wọ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú káyàgò fún ìròyìn òfegè tó lè ṣe àkóbá láti ri pé wọ́n tu òkun lọ́rùn àwọn èèyàn kúrò nígbèkùn àwọn ajínigbé ẹwẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí àtiku abubakar sì ké sí ààrẹ ilẹ̀ yìí bọ́lá tinubu pégbè sí akin ó sì kọ́lédè àwọn òṣìṣẹ́ aláàbò láti ri pé wọ́n tu òkun lọ́rùn àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n kọ́ nígbèkùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọjà kíwọ́wọ́ wípé ìjọba ò ní ó ti kùnà láti pèsè ètò ààbò fún àwọn akẹ́kọ̀ọ́ àgádẹ kan tó lédè látọwọ́ àbẹ̀ṣekáwọ àtiku lórí ọ̀rọ̀ ròyìn frank shuaib àtiku ló bu ẹnu àtẹ́lu pínpín àwọn nǹkan ìrànwọ́ fún àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kan pàápàá jùlọ àtiku tẹnumọ́ wípé àwọn mọ̀lẹ́bí ọ̀hún lákòókò yìí wọ́n retí kíjọba kó tún okùn lọ́rùn àwọn èèyàn wọn tó wà nígbèkùn aginigbé kì í ṣe nǹkan ìrànwọ́ àtiku àtẹnumọ́ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé sí àwọn ilé ẹ̀kọ́ fi hàn pé ilẹ̀ nàìjíríà ìjọba lákòókò yìí ti kùnà lórí ìpèníjà ètò ààbò pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ yìí ò ní wọ́n ń gbé nínú ìbẹ̀rùbojo. àwọn iléeṣẹ́ ní ẹ̀ka aládàáni jẹ́ akíwọ́wọ́ pé àwọn atánfúnniṣẹ́ ò ní kán máa retí owó ògidì oṣù tó kéré jùlọ 180,000 naira àti àwọn ìpínlẹ̀ kan ti san. àwọn iléeṣẹ́ ọ̀hún tẹnumọ́ pé àwọn iléeṣẹ́ kéékèèké ó ní wọ́n kojú ìpèníjà àwọn gbogbo ọjà papa julo nkan ton fin pese oja won ati pe po awon ni bara oni won ara oja won mo won tesi waju pe awon ilese lanla le sanwo ohun ama awon se kekeke oni won koju ipenja oraje awon gogo owo na papa julo to tun se akoba fun ere won ile ise kan ni ipinle eko to wa ni ijanu oro awon ton ile ise ton je Lagos Chamber of Commerce and Industry oni arere leye kupo loyi saraye pe pupo awon ise kekeke oni won le san ruwo sosu sebe wa kesi joba ko wa ona payo se ipenja oraje ton koju awon ile ise papa julo pese ti won je ni ipinle kora awon oluko ni ipinle kora ati kegbajare latari ipenje to abo ton ba ile yi finra won si jawa ki wowo wepe isele ginigbe ati awon akogunyalo ton se ikolo ti da ibero bojo sile fun awon oluko awon akeko ati awon obi egbe awon oluko NUT lo pepe awon nigba ton se wode ninu ilorin ni ana ojo osegun nigba ton soro ni bi eto ohun egba keje akowe egbe awon oluko NUT modesty money salaye pe bi won se ji oluko gbe ni ipinle sanfora kan so pa oluko ohun leyin gba tan gba owo otu sile o fi die mule bi pe eto abo ko duro re mo ni awon ile eko wa jawa ki wowo pe awon ikolo ohun lo se akoba fun ta fe lo sile eko papa julo ni ese kuku egbe awon oluko ohun kesi joba ko egbe si agin lati pe o pe atabo to nipan ni awon ile eko ati ko wa ona bayo se awon igbo agejo tawon daran hun farapa mo si sibe ni ipinle kora egbe oselu alatako alaboroda PDP ni ipinle kora ti pase ki oludije re fun ipo gomina Alhaji Lade Azah loro kunile lori esun ipo gbese to le se akoba fun egbe oselu ohun gbese na lati owo awon adari wodu re ni magajin giri ni joba bile iwo orun ilorin ege bi awon adari wodu on se wi Azah won se pe ko wa jejo lori esun ti won fi kan amo kuna lati fara han ni wa je gbimo elenu meji won ti won gbe kale won tenumo ko bi jukun lati wa fi die mule pe o je bi esun ti won fi kan igbimo tenumo pe osu kan gba ko ni Azah ife ro kun le ko kopa ninu eto to wa ti je ti egbe oselu PDP fun osu kan gba ko ni ibamu pelu ofin egbe oselu alaburada nile yi iroyin ekunre ni amowa se ti gboyin lati kan da mo ti 8.7 to wa ni lorin ni ipinle kora leyin simi ranko yi alo sile okere ni bi ti adodoro to de lati owo ile ise ologun le ran ti ja okami awon eyan ni ibodo pa kwajo kurufu ile kuweti lekan si akiyin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter at Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
2: iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin iroyin ekunrere lati ile ise Diamond FM

ohun tó ṣàkàlàmà gbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkó mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu. Òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bá rò rẹ́ni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹ́yọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankanka. Òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹ fààyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Bàbá Túndé Azeez Ọlọ́yẹwàn. Òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ̀tọ́ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò. Òpómúlérò.

0: pẹ̀lú extra leto kan tó skin gbà kan jù kan lọ tó máa dé sétí gbọ́yìn nìkùnì diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò pẹ̀lú extra. Pẹ̀lú extra nìkùnì diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yọ osùmarì ó mọ́lẹ̀ rokoto bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe pẹ̀lú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Dance, dance, dance, dance, dance. Come on, come on, come on, come on, come on. Fapa jo, fese jo, furi jo, feyin jo. Awa le, lulu alujo. Adetun le, pede se. Jasa gospel do de femi so lam pede ara. Lori gbedu extra. Oya keje kajo. Gbedu mare, a matunga. Malo gbedu extra re, a majasa. Malo gbedu extra. Lori diamond 88.7 FM. Odunchu. Emma Badway.

Ṣòun gbojú ọwọ́ ṣe ń kilẹ̀ fàlàfàlà lápá abẹ yẹn. Ṣé ń kọjá ṣe ń gbọmugun? Gbẹ̀dúrà ṣùrà lẹ́lẹ́yìí láti ìkànnì tó ta wọ́n yọ. Diamond 88.7 FM tó ta kàn mọ́lẹ̀ lè lọ́rin o. Òun bí gangan láti jọ mọ́sìkì gbẹ́kùjìkù tó ti máa ń kù yẹbẹyẹbẹ. Tó ti máa ń lẹ́ǹfà ní láti gbojú ọwọ́ bẹ́ẹ̀ tẹ̀. Àwọn tèmi tó dàn já sí tí wọ́n ti mẹ́nu ẹ̀.

0: Àwọn tèmi tí mi gbọ́kù wọn. Tí wọ́n ti láǹfààní láti ganu sí i. Tí wọ́n ti ń dá tiwọn mọ̀ kí ó má bàá dàbà mọ̀.
1: Alleluia lórí tàwa níbí.
0: Àwọn kan ti lè máa wò pé ta ní dùgbù àtà ní dùgbà mù bí gbà kínú bá bú jù. Ta ló ń bẹ lẹ́yìn MIC Ego? Àkígbọ́ márùn-ún yìí ọ̀túnrẹ̀ lẹ́yìn o. Ayọ̀dẹ̀jà Yọlá ló kọ mi àkànní ìkọ́ olóde sọ́yán. Èmi lọmọ ẹlẹ́jọ̀rọ̀ àkẹ́kẹ́ àlò ẹgbẹ̀pá yọyí ti ti gbà tí kì í sọmọ àlẹ́ ẹjọ̀rọ̀ Èkìtì nílé bàbá tẹ́gbẹ́ bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ bá wọn wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi sí mi táyọ̀dẹ̀jì ń gbé ṣeré oge. Èmi a máa bá wọn sọ wípé erin bá wọn rè lú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ yẹ̀ẹ́sìkẹ̀. Ẹ̀fọ́ rè lú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀. Ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀. Ajá ó tó dé èdò gbóhùn ẹlẹ́yọ̀ ara alẹ́ ò gbọ́ nǹkan tára oko sọ. Nígbà jáde ló pé gbogbogbogbogbogbò. Ajá pé gbogbo ẹyin tí ń bẹ lábẹ́ omi lọ́sàn-án yìí. Ìṣọkùnrin ìṣobìnrin òǹlẹ̀ àlejò gbogbo orí adé ti ń bẹ́ ń kalẹ̀. Níbikíbi jẹ́ ti láǹfààní láti máa gbọ́. Ó ká yín mọ́nú márúwá, ó ká yín mọ́nú ọkọ̀, ó ká yín mọ́ ṣọ́ọ̀bù yín àbí lẹ́nu iṣẹ́ yín. Ẹ máa jẹ gbádùn ẹ̀ kẹ́ máa fi ṣara rin di gbẹ̀dú ẹ̀ṣàní. Lò lábùlà ẹ̀ńtátémẹ̀ǹtì tó gáyàtà. 60 minutes ni ó pe gérégéré. Ló ń kọ́ gbogbo àwọn tí àjọ mẹ́tọ̀ ń wá o. Òní mo fi ń kí yín lọ́sàn-án tò ní pẹ́ kú kalẹ̀. Àtújọ gbádùn ara wa gẹ́ bí mo ṣe sọ.
1: Ìlú àtàríwó wọn tán pa màlá.
0: Gbogbo ibi tó yẹ ká fi kàn láàfin kàn. Àkọ́kọ́ tí a máa ń mú wa òun náà ni ká máa celebrate àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí. Ẹ mọ̀ pé a ti wọnú ìrìn àjò oṣù kẹfà báyìí. Èyí ń ṣe ìrìn àjò ojú. Àwọn elédè Gẹ̀ẹ́sì bí wọ́n ṣe máa ń sọ. Gbogbo ẹ̀yin ọmọ oṣù kẹfà. All the Jews celebrate, make I see you. Do not say your face, they show your shoe, they child. Oya ẹ máa náwó òkè ní kọ̀ọ̀kan èjèèjì ká celebrate yín agogo ń bẹ ń bí ṣẹ̀kẹ̀rẹ̀ ń bẹ ń bí a celebrate yín gan. Bí n bá ti wá kúrò mẹ́ a wá lọ sí ipele láti máa ganu sí táti máa dá tiwa mọ̀ tí ò ní dàbà mọ̀. Ẹ mọ̀ sí mi ẹ̀yin pop sí mi káàkiri gbogbo lẹ̀kílẹ̀ ṣe ti dúró déédé ṣe ti wà ká ń pọ̀ ṣe wà ká ń pé. Bóyá kí n yọ̀ǹda orin yẹn ká ẹ túbọ̀ gbádùn ẹ̀ sẹ́gbà iwájú sí ṣùgbọ́n ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí. Bóyá ẹ̀yin ń ṣọjọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà. Ọkọ yín ṣọjọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà. Aya yín ṣọjọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà. Àwọn ọmọ yín ṣọjọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà. Ayálégbé yín láńlọ́ọ̀dù yín àbí láńlédì yín àbí alábàṣiṣẹ́pọ̀ yín ṣọjọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà. Yàgò tètè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sórí nọ́mbà yẹn o. Kó má bàa kárí ẹ̀ over. 4 unit calls ni kò ṣeé kárí 0916-9500-436 0916-9500-436 bó ṣe tẹ̀ rèé o. Ó kọ́ rẹ tó ń tẹ àtẹ̀ránṣẹ́ dákù fi sí. Ó kọ́ ẹni tí ń ṣọjọ́ ọ̀bí dákù fi sí. Bóyá ọkọ̀ àbáyà rẹ ni jẹ́ kí n mọ̀. Bákan náà ó wà kọ́ bẹ̀. Ṣéṣe ẹ̀kẹ̀rẹ̀ ló fẹ́ kí n lù fóótọ̀ ni àbí ó fẹ́ kí n ring bẹ́ẹ̀ sí láti kí fọ́jọ́ ọ̀bí. Ẹníwọ̀n tó o bá ti mú bẹ̀ lọ́ba sọ pé ọ ti mú yẹ́ẹ̀sì nu. Mo ń lọ́wọ́ ẹ má yìí kúrò bẹ́ẹ̀.

tó ń lọ bó ṣe yẹ kó lọ tó ń gbójú ọwọ́ yẹn ṣó ń kí gbá kojú kù kó dẹ̀ jẹ́rẹ̀ yín tèmi à ń tèmi tá ẹ gbọ́n pa à ń tèmi tá a jọ wà pápọ̀ ẹ ń tèmi tá ẹ fọ́nbù tá ẹ wà ọ̀nbù tá ẹ jọ ń bọ́bù papọ̀ ẹ mọ sí ẹ̀yìn pọ́psì mi kẹ̀kẹ́ kiri gbogbo lẹ̀kílẹ̀ ẹ kú iṣẹ́ o kó dẹ̀ jẹ́ pé òjò yìí báyìí. Yóò ti mú káwọn kan ó sá wọlé àmọ́dé papà síbẹ̀síbẹ̀. Ṣẹ̀rá wo márúwá àwọn tèmi. Àwọn ọlọ́kadà gbogbo yìí mo kí ń bẹ̀. Àwọn kan bá ìkọ́lọ̀ ń ṣàánú ni. Bàgùn Mọ́tì torí pọ́jò yẹn pọ́ lọ dàálẹ̀ lọ́wọ́ ọ̀sán yìí. Ó wá fi iṣẹ́ rẹ̀ lẹ̀. Débi alẹ́ ó má pa ẹni mo ṣe ń kìlọ̀ fún ọ. Ẹ̀wọ́ bí Pàṣúmọ́ wọ́ndà bóyé sọ, onígbà kìlọ̀ kó ṣe jẹ́jẹ́. Ye jẹ́jẹ́ kó gba kìlọ̀. À ń bẹ sọ olóògbọ̀. Ó lọ gbá ṣàkẹ́ ẹ létí lọ. Tó bá dọjọ́ alẹ́ ó tó mọ̀. Ọmọ bàbá ti ṣà ló yí bẹ́lẹ́ yẹn mọ́ ìsì. Ó yìí ń bọ́ tó ń kílẹ̀ bálábàlà gùn. Ó ń gbójú ọwọ́ ẹjẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ ọlọ́jọ́ bí ẹjẹ́ sẹlibrétì wọn nítorí pé àwọn àtẹ̀ránṣẹ́ lóríṣiríṣi lórí ìrànràn ó ti wá pa bí kásáré sẹlibrétì wọn bá a bá ti kúrò lọ́dọ̀ àwọn ọmọ ọlọ́jọ́ bí ẹ túmọ̀ bí tá a tún máa ń sẹ́wọ̀. Ó yẹ ìyẹn ọmọ ọlọ́jọ́ bí nínú ìrìn àjò oṣù kẹfà ẹjẹ́ máa rọwọ́ yín lókè ó ń blé tó wá gbọ́ pó ń ṣó ẹ máa sẹ̀mẹ́kọ́ ẹ lọ́ ń gbòòrò ayé ẹ ti mọ bó ṣe lọ ó yá gbà síbẹ̀ ìyẹn ọmọ ọlọ́jọ́ bí ẹ.

0: ìṣẹ́jú mẹ́wàá lókun òkè agogo méjì mẹ́ta ọ̀sán kó gbẹnu lera wọn ọ̀sán pọ́ gánrígánrí ọba máa kí kùtùkùtù ọba àgbò ọmọ bàbá tíṣà ló yí mbẹ lẹ́yìn mic lórí frequency tó tawọ́ yọ diamond 88.7 tó ta kọ̀mọ́lẹ̀ lè lọrin níbi summit gbẹ́dúnlẹ̀ hello somebody ẹ ti gbórí wọlé ọjọ́ mi ẹ pé dátì ẹ mọ̀ ẹ máa follow trend program ẹ torí ọlọ́run
1: wálé láti ọ̀pá
0: garage ẹ dákun mọ bẹ̀yìn nítorí ọjọ́ mi kó má dàbí ìpá ń ta mára wa létí o ẹ sọ pé
1: ó yẹ kẹ́ ẹ ti rí ààrẹ
0: kí n ti rí ààrẹ
1: ẹ bá ti rí ìdánwò lẹ fi fọmọ nàìjíríà á máa wa tó fẹ́ràn nàìjíríà nǹkan sọ́wẹ́tọ̀ a ti ń sọ báyẹn dẹ̀mọ́ fún wa ní owó sí àkáǹtì wa nàìjíríà lèmi ò dúró sí o
0: nàìjíríà lè ò dúró sí
1: ṣú gàjà àwọn kọfìnì kan tó kẹ ń polówó lọ́dọ̀ yín màá ní kán bá ń wálẹ̀ kí n gbin ọ̀gẹ̀dẹ̀
0: nílọ sí ọkì mo ti mu látọ̀fà garage ẹ tètè bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ má kó ń bá ẹ torí ọlọ́run.

0: vibes, good talk and conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣaraṣara Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
2: Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
3: Láti inú iyàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn ní ṣókí.
4: Ẹ̀kọ́sàn ẹ̀sì kọwọ́ lẹ́nu iṣẹ́ ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayàn láàyò ìròyìn ní ṣókí ló ń dẹ́sẹ̀ tí gbọ́ yín láti ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilé wa tó kalẹ̀ sílùú Àbújá ni ó ti gbé ìdájọ́ kalẹ̀ òdájọ́ ikú fún àwọn mẹ́rin kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Shabaab èyí nípa lórí pé kí wọ́n lọ rí yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi gbọ́ lẹ́nu wọn fún ipa tí wọ́n kó nínú àkọlù sí ilé ìjọsìn St. Francis Catholic Church ti ń bẹ nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022. Àwọn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn náà ni ó jẹ́ wípé wọ́n kojú ẹ̀sùn oníga mẹ́sàn-án tí ó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí o látọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ ilẹ̀ yìí èyí wọ́n pè lóko ìjọba àpapọ̀ lára àwọn èèyàn ọ̀hún láti rí Idris Abdulmalik Omeza tó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n Al-Qasim Idris tó jẹ́ ọmọ ogún ọdún Jamiu Abdulmalik ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n Tema Abdulhalim Idris tó ń jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n nígbàtí ẹnì karùn-ún tí wọ́n fẹ̀sùn kan ẹ̀yìn Mohammed Otu Abubakar tí ó jẹ́ ọmọ ọdún 57 ni wọ́n dálẹ̀ o lórí pé kò sí ẹ̀rí máa jẹ́ ìrìn ṣó wípé ó lọ́wọ́ nínú àkọlù náà. Akọ̀wé àgbà yányán àjọ tí ń bójútó àwọn ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ olùkọ́nílẹ̀ wa Nàìjíríà ọmọwé arábìnrin Angela Ajala ó ní ó ti jáwé ìkìlọ̀ tí ìṣẹ́gbẹ́ ẹ̀bọ ṣẹgbẹ́ ètùtù wípé ọjọ́ iwájú ilẹ̀ Nàìjíríà ni ewu ń bẹ lórí rẹ̀ o tí àtúntò ní kọ́mọkóbó kò bá tètè wáyé lórí ọ̀nà ètò ẹ̀kọ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí. Àjàlá tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé kò sí orílẹ̀-èdè ilé tí ó lè gòkè àgbà láìsí àwọn olùkọ́ tó yanrantí ó tẹnumọ́ wípé iṣẹ́ olùkọ́ ni ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè àpapọ̀. Àjọ ẹ̀ṣọ́ ẹnubodè ilé wa Nigeria Customs Service ti rọ àwọn aráàlú láti défìlà máwùbẹ̀ sí àwọn ìwé méjì tí ń lọ káàkiri èyí tí ó jẹ́ èké wípé wọ́n kéde àyẹ̀wò fún àwọn tí wọ́n fẹ́ gbaṣẹ́ o ìyẹn nínú àjọ ọ̀hún àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lójú òpó X lónìí. Àjọ ọ̀hún júwe àwọn ìwé náà gẹ́gẹ́ bí òfegè èyí tí wọ́n sì ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ wípé kò wá ọ látọ̀dọ̀ àjọ aṣọ́bodè ilé wa. Ọmọ ẹgbẹ́gun Islamic State West Africa Province ISWAP kan ó ní ó ti káwọ́ sókè gbà fún àwọn ọmọ ológun Operation Adikai ìyẹn ní ìjọba ìbílẹ̀ Guzamala ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ Zagola Makama tí ó ṣe sọ tí ó jẹ́ ọgbọ́ntagì nípa ọ̀rọ̀ ètò ààbò yẹn lápá ẹkùn adágún omi Lake Chad jẹ́ kí ó di mímọ̀ wípé ẹni náà ni orúkọ rẹ̀ ń jẹ́ Bakaka Buka èyí tí ó káwọ́ sókè fún àwọn ọmọ ológun èyí tí ń bẹ ní ibùdó àwọn ọmọ ológun ní ọjọ́ kìíní oṣù yìí ní dèdè agogo mẹ́fà ìrọ̀lẹ́. Tó ìròyìn ní ṣókí fúsà ẹni kò ní jò báyìí lọ ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún fún ìròyìn jákèjádò àgbáyé léde gẹ̀ẹ́sì àtúpalẹ̀ rẹ̀ lẹ́ẹ̀ma gbọ́ ní agogo mẹ́yẹ márùn-ún ààbọ̀ lédè yorùbá ẹ ṣó tẹ̀yàn ìkànnì ìkejìdínní àádọ́rùn ó lé ọwọ́ méje diamond fm láàyò ẹ má wáyé kúrò ńbẹ ètò àdélébarè lẹ́ẹ̀ma láǹfààní láti tẹ́tí sí.
2: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjára mara gbá yagiyagi àtẹlébàre ẹ̀f

máa gbórin ẹ máa gbọ́lù. Yọ̀sán gbogbo wa ní sìnrìn lógo Ọlọ́run. Àwọn tí ń bẹ lákàtà àwọn àti láàwí Ọlọ́run ó tu wọ́n lẹ̀. Àtọmọdé àtàgbùlagbà wọn gbogbo wọn Ọlọ́run ó tu lẹ̀. Àmọ́ràn tí ọmọ ẹnitọ́ ń ṣe o, ìwà agbódegbà, ìwọ ìfọ́mántì agbódegbà, ìwà tí ọmọ ẹnitọ́ ń ṣe o. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ yìí náà, rántí ọmọ ẹnitọ́ ń ṣe o.

0: agbára tá wà ní náà là ń ṣàyí èmi ò ní nǹkan kan ju ká sọ̀rọ̀ sí yín létí tẹ bá gbọ́ ẹ bá sì gbọ́ yóò ṣèyí láǹfààní. bẹ́ẹ̀yàn bá wá lọ sìn yóò wà mọ́ tirin ti fúnra lèèyàn rìn.
1: ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ.
0: ẹ olórin kan kọrin ní ìrọ̀lẹ́ ayé la wà a ò rinú ara wa ọ̀rẹ́ bò rìn lọ ọ̀rẹ́ máa funra. èèyàn ń funra ni o bẹ́ẹ̀yàn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń sìn àgàkẹ́ yóò tiẹ̀ wà má dà lọ́wọ́ mo yóò kàn fẹ́ lọ rìn sán sáìtì rẹ̀ ni wá gbà dà lọ́wọ́. èèyàn ó bò rìn díẹ̀ pé ẹjọ́ mọ lọ wájú kí mo wò pàkọ́ rẹ̀ ná ibi alórílẹ̀ ayé dínú ọlọ́run ó ṣàánú. sẹ́rẹ́ àwọn ọmọ wọ̀nyí kábíyèsí ọlọ́run tán wà lákàtà àwọn àti láwọn ọlọ́run ó tù wọ́n lẹ̀.

0: ló jẹ́ kí n máa sọ̀rọ̀ lórí ètò ààbò ìwọ náà mẹ́tò ààbò ara rẹ̀ gan lọ́kùnkún ẹlòmíì gan kò kàn án. yóò ní mọ́ bá àti fún ló jẹ mọ́ wá gbé ń lọ òun ń jẹun náà nu ẹgbà tó wà jẹ ń kọ́ jẹ ìyáláyé ẹgbà òun lé wọn ọmọ yẹn náà kọ́ lóhun kó nù wọn. àdúrà bí olórin ẹ̀mí kan ṣe sọ lóòótọ́ àlè sọ pé tàdúrà bó náà bá wo orílẹ̀-èdè tí ń gbàdúrà jù nílẹ̀ adúláwọ̀ nàìjíríà jẹ́ kanú wọn. ṣùgbọ́n sàdúrà nìkan náà láwà pé kíní àdúrà gan àkọ́ni tó di báyìí ní prayer and work ẹ pé àdúrà àti iṣẹ́ ẹ ṣiṣẹ́ ni pẹ̀lú àdúrà ni ó jẹ́ mọ́ bẹ̀rẹ̀ kémi mọ́ rọ ìjọba àwọn ìjọba wa èmi rọ̀ yín ni ẹ dákun o ẹ bá jáwé sóbì ìfẹ́ sọ púpọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ yìí kọjá téèyàn sọ púpọ̀ lórí lé lórí ọlọ́run ó ṣàánú àmọ́ ẹ má jà pé àtúràálẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ayé wa kò síbi tẹ́lòmíì ò lè sùn kò síbi tẹ́lòmíì ò lè dánwò bá níṣe pẹ̀lú pé kó jẹun kó sáà rí nǹkan fi sẹ́nu. àwọn àjò elétò ààbò náà ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo mo mọ̀ pé yìí náà ṣiṣẹ́ yín ṣùgbọ́n tọ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe ṣé àwọn ẹ̀ tí ì ẹ̀ wá gbọ́ information kankan pé àwọn ará bí bóyá bọ́n ṣe ń gbà ní bọ́n ṣe ń ṣe ẹ̀ tí rẹ̀ nìkan kan mú láti ìjọ yìí tọ́ eléyìí ọ̀dọ́ yín náà ló wà èmi kọ́ o bẹ́ẹ̀ tí ẹ̀ mú wọn náà tọ̀ ṣé ṣe pé ọ̀dà bọ̀rọ̀ àbòfù náà ni wọ́n tó ń padà jẹ́ àwọn oníbẹ̀ láàbòfù gan náà ẹ̀dọ́ àwọn oní ọ̀dà fún àbòfù náà bàbá wíwọ́n sọ pé ọ̀dà from above ẹ dákun àwọn owó làbófù ṣé wọn ò ló kọ ni wọn jùjọba lọ ni ṣe agbára federal government ò ká wọn ni káṣẹ ní state government wọn ò lágbára tó federal àwọn wo ni ọdá fún àbófù sọ pé ká fi wọn lẹ wọn ni àwọn wo ni ẹ má bínú o mo mọ pé ẹ lágbára bu yín o èmi ò bu yín o ṣùgbọ́n ọdá fún àbófù sẹ́yìn náà ń sọ yìí sà mà sà ṣe ìlú wa bí ó sì dáa náà lẹ ń wà fún àbí tọ ọdá fún àbòbù tẹ ń sọ yìí èmi ò fẹ sọ púpọ lọrọ o torí ọpọlọpọ yín báyìí sì ẹ máa pé ibo ni màá ń gbà lọlé rẹ náà ọ̀nà ibo ni màá ń kó lọlé èmi ò ní gbọ̀nà bẹ mọ́ o ó di nẹ́sẹ̀kì tó mọ gbọ̀nà bẹ lọlé mi ọlọ́run jẹ yóò dára tí sà ti fẹ́ lónìí ọdá lónìí ní sojú òpólẹ̀ yín kankan wà tá a dà sí gẹ́gẹ́ bí òwe fílẹ̀ èdè gaapù ni o yóò bá máa ń sọ nǹkan kan kí ó tó di pé mo bá lè jòmí wọlé wọn ní ẹni àní kó wá wo dáàsì ẹni tá àní kó wá wo dáàsì ẹ parí òwe wọn ó wá pé èwo ni èyí dáàsì òwe ni ẹni bá gbọ́ èwo dáadáa yóò túmọ̀ tí mò ń wí ẹni àní wá wo dáàsì tó wá ń pé èwo rèé dáàsì ẹ parí òwe ilẹ̀ yorùbá ni ní tó ṣẹlẹ̀ ni pé àwa máa ń ṣe àtúnṣe nínú iṣẹ́ ìwádìí àti owó táwa náà ná lórí iṣẹ́ ìwádìí èyí máa ṣe díẹ̀ èyí máa ṣe kèrè míì ṣùgbọ́n torí pé ẹ̀yìn tí ẹ wà láyé lónìí kẹ́yìn náà ò lè dìímú pé bí wọ́n ṣe ń pa owó yìí bọ̀ látẹ̀yìn wá nígbà míì ó lè má jẹ́ bẹ́ẹ̀ àtúnṣe ń wà ńbẹ̀ ńgbà míì àsìpa òwe wà ńbẹ̀ ńgbà míì àsìgbọ́n wà ńbẹ̀ ńgbà míì àsìtúmọ̀ àti àsìwí tẹnu látẹnu dẹnu àtẹnudẹnu a máa wà ńbẹ̀ ńgbà míì ẹni àwọn awo dáàsì tó ní èwo rèé dáàsì dáàsì gangan mo fẹ́ fíìlì nírọ̀lẹ́ yìí lórí 0913655695 tókè tó gbá lójú wọlé 0913655695 lójú òpó ọ̀hún àti lè máa pa kò túmọ̀ sí pé akọ̀rẹ́ ti yá kápẹ̀ mi lọ́tẹ̀ tó kọjá mọ́ ní ìyá ẹ lọ́rẹ̀ gbárí ṣáàṣì lórí ọ̀rọ̀ ti yín tẹ́ ẹ gbé wá yìí ìyá yìí bá kò mọ tí ó sọ mọ́ ṣé bí ntẹ́ yìí ń sọ láti tẹ́ ẹ gbọ́ lẹ́nu bàbá yín nù ẹ̀yin ǹjẹ́ ti ṣiṣẹ́ ìwádìí àwa la wàá ṣiṣẹ́ ìwádìí amòye tá à ń ná lórí iṣẹ́ ìwádìí lọ́sọ̀ọ̀sẹ̀ lórí àwọn òwe àti àwọn kan tá à ń gbé wá tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí kẹ́ ẹ tó wá challenge mi pé ntẹ́ wí yìí bí wọ́n ṣe ń sọ láti ilẹ̀ lọ́ọ̀rì ṣèwádìí kọ́ tó pè mí ṣèwádìí bàbá ṣèwádìí wọ́n wá sọ fún mi ta lẹ́ni tó lọ́ọ̀rì ṣèwádìí lọ́dọ̀ rẹ̀ torí ìwádìí táwo ṣe àwọn òní ṣe lọ́dọ̀ èèyàn kan bóyá tí ò gbọ́ yorùbá àwọn èèyàn tí wọ́n mọ tí ń yẹ oyún ògbénú kara wọn ibẹ̀ làwọn gbé iṣẹ́ ìwádìí tiwa lọ yorùbá mọ̀ pé bí mo ṣe sọ nírọ̀lẹ́ ni o mo ti sójú òpólẹ̀ náà nu torí àlejò mi fẹ́ gbé wọlé ẹni àní wá wo dáàsì tó wá ń pé dáàsì owe ohun e ja pari owe ohun en alawo ta ni ko wa wo dasi to wa ni ewo re ye dasi dasi awon to wo yoruba ti mo 0913655692 na lojo ko te yi dasi ni role toni lori eto ta pe ni adele bari aniran kore akoya ibi e kuro le o ko yi bule te pe wa o e lebe won o
1: atin ba wa ni loruko mi o
0: lati
1: lati ilorin
0: lati lu ilorin o ya e pari owe ohun
1: Elanya
0: wa wo god temi won le god. Ah. Eh ti get e ni bere pepe. In le gba e gba e ti e gba rara. E gba. Sugbon e ti get owe un ni bere pepe. E ma wa ba wa bo. Se bi won se panu nigba yi awon baba wa. Eh eh ko to de pe oju odorokun. E ja ma ba won e ti gbon kankan. Lori eto e mo pe a kora wa logbon ni mo loye. Lori eto ta pe ni adelebari arinran kore akoya ibi ona lawa e lebe ku kale

0: para el cabo, para Loreto, tape, la de Liberia, Corina, Lawa, Owen, Adupe, I want to think. Ẹjẹ́ wẹ́ nìkan sí Nákin tó lọ sọ́dọ̀ àlejò mi, ó kọyẹ́ ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ̀lọ́ ìyá àbejì.
0: Ìyá àbejì láti. Láti.
1: Asadam Road.
0: Ọ̀yá ẹ̀dá sí kí n tó lọ sọ́dọ̀ àlejò mi.
1: Ẹni a ní kó wá wo gọ̀bì tó ní kí lélẹ̀ gọ̀bì gọ̀bì.
0: Kí n gọ̀bì ìyá wa.
1: Fìlà gọ̀bì náà ni.
0: Irú fìlà oníjẹ́ yìí fìlà gọ̀bì.
1: Ìlà táwọn fi òfin rán tí wọ́n mọ àwọn ọkùnrin wọn mọ tẹ̀síwájú gbogbo báyìí.
0: Wọ́n mọ ń tẹ̀wọ́ lọ́wọ́ wájú báyìí. Gbígbé yẹn lọ lé àná. Lóòótọ́ ẹ̀gbá àmọ́ ẹ má bá a bọ̀. Kí n tó parí ètò, Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ àti ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Kí wọ́n ń pè òwe òun gan bóòlù la ṣe ń parí rẹ̀. Bóòlù òwe gan. A ṣàlàyé bí òwe gan ṣe jẹ́. Bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára ẹjẹ́ ọmọ gbàlejò mi wọlé ní òní Súnkì. Ẹ lẹ́sà ẹ kú dédé àkókò yìí.
2: Ẹ ṣe olóòtú.
0: Ẹ bá káwọn èèyàn wálé kágbó yín.
2: Akíwara lé lọ́kùnrin àti lóbìnrin pé àkúṣe òní o, àsìkò wẹ́líwẹ́lí òjò.
0: Wẹ́líwẹ́lí ni o, ọkọ̀ ajé abẹ́ Adúpẹ́ ìtura náà àti atura náà sì ní í ṣe. Yóò sì tù wá lára lógo Ọlọ́run.
2: Àmì.
0: Tọ́ ẹyin ẹrú àdá kọ yín bẹ̀ sí jẹ́.
2: Ẹ ṣe orúkọ mi ni Olúwa Tóyìn Olábọ̀dé Pópóọlá láti Diamond Amusement Park nílọrin.
0: Nílùú Ìlọrin wa ń bí.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ọ̀dà Diamond Amusement Park ta bá ń sọ nípa àwọn lọ́wọ́ tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ó kò ní kèrè mí torí pé Ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wọn.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ já wá wò báyìí Diamond Amusement Park lọ́wọ́ tá a wà yìí. Kí ni tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa iléeṣẹ́ yìí sá?
2: Ẹ ṣe olóòtú. A fẹ́ káwọn èèyàn mọ̀ wípé àgbàlá ìṣeré tí ó rẹwà jùlọ ni.
0: Lọ́wọ́ tá a wà yìí.
2: Àgbàlá ìṣeré tó wà fún tọmọdé tàgbà.
0: Tọmọdé tàgbà.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Tọkùnrin tó bìnrin.
2: Tọkùnrin tó bìnrin tó nílé tàlejò. Tó yẹ pé àgbàlá ìṣeré tí a ti ń dára yá ni. Kì í ṣe pé ibi tó yẹ pé èèyàn kàn ń lọ pé àwọn ọmọ afẹ́ká àwọn ọmọ lọ ṣeré ń bẹ̀. Ibi tó yẹ pé afágbàlagbà gan fún àlàáfíà ara wa àwa gan nílò exercise. Kò sì kọ́ dandan kọ́ pé eré ìpákáǹleke là ń ṣe. Ibi téèyàn lè wá pé mo kàn jókòó lásán mo wo bí inú àwọn èèyàn ṣe ń
0: dúró. Bọ́ ṣe ń ṣe.
2: Bọ́ ṣe ń lọ sókè lọ́sọ́dọ̀ ara mi gan máa yá. Àbí téèyàn ń wá tí wọ́n ti wá ń jò pé mo ti fẹ́ ronú ayé mi pé ibi ọdún yìí àti lọ oṣù kẹfà là ń lọ báyìí.
0: Kí lèmi náà fẹ́ fayé mi ṣe lọ́dún yìí. Kí lèmi
2: fayé mi ṣe lọ́dún yìí. Àgbàlá Diamond Amusement Park ó kọjá pé ibi téèyàn kàn ti wá ń ṣeré.
0: Ó kọjá pé eré lásán.
2: Eré lásán bẹ́ẹ̀ ni sá. Ọlọ́run dìídì ìgbébí kalẹ̀ látọwọ́ bàbá tó lọ́yàn dàbí fún ni pé ibi téèyàn ti àgbàlá ibi téèyàn ti lè wá ronú ọjọ́ iwájú rẹ̀ ni pé nígbà tí lọ́run lè lo bàbá láti ṣe irú nǹkan báyìí kí lèmi gan náà tún lè dà kí lèmi náà tún lè ṣe tí ó bẹ̀nẹ́fìtì ìlú àti àwọn tó yọ̀wà yìí wá ká.
0: Bàbá èlò lowó wọlé béèyàn bá ti ń bọ̀ gan-an kí lowó ẹ já kọ́ mu lórí owó wọlé látẹnu géètì bóò lè yóò ṣe wọlé ságbàlá yìí bàbá èlò ni.
2: Owó wọlé sí àgbàlá Diamond Amusement Park ₦500 péré náà sì ni.
0: Ṣé ìṣepẹ́ ṣe mistake? Ṣé ìṣepẹ́ fẹ́ ní 5,000 wá ní 500?
2: Olóòtú, ₦500 péré ni.
0: Pẹ̀lú àtìlẹyìn bàbá. 500 ni ṣe ṣe àkọ́kọ́ méjì àti.
2: Àti ọmọ ẹgbẹ́ náírà mo ní márùn-ún ẹ̀yọ̀kan bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà.
0: 500. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà.
2: Wàṣọ lọ́nà mẹ́wàá.
0: Wàṣọ mẹ́wàá péré.
2: Bẹ́ẹ̀ ni sá.
0: Tí ò tẹ́ lómi ìrora káàdì pé máa fẹ́ di rẹ̀.
2: Tí ò tó ra dẹ́ta.
0: Wàṣọ márùn-ún olóyè pé ẹja lọ pẹ̀lú bí ẹ̀kọ́nọ́mì gbogbo ẹ ṣe rí o.
2: Pẹ̀lú Ọlọ́run ló ní oríire àti àtìlẹyìn bàbá tó ní iléeṣẹ́ wa. Bàbá tó ní iṣẹ́ pé àtọmọdé àtàgbà àti à ń bẹ lọ́run àti bọ̀rọ̀ kìíní ló gbọ́dọ̀ lè jàǹfààní Diamond Amusement Park.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Wọ́n fi sọ pé ₦500 péré sá lówó wọlé.
0: Ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá wọlé sóní téèyàn lè fi ṣeré lọ́fẹ̀ẹ́ àbí gbogbo ẹ̀ owó lèyìn mọ̀ fi ń ṣe torí ẹ̀mí àwọn páàkì kan wà tó yẹ pé bẹ́ẹ̀ bá gungun ọ̀gẹ̀dẹ̀kẹ́ tó wọlé ẹ bá níbẹ̀ ẹ máa gun kaṣu ẹ máa gun pọ́ńgò ni o kẹ tó rí nǹkan kata ẹ̀jẹ̀ bí èso ṣé nǹkan ṣeré wà téèyàn lè fi ṣe pẹ̀lú
2: ₦500.
0: Pẹ̀lú ₦500.
2: Pẹ̀lú ₦500. Mo ní nǹkan ìṣeré bíi mẹ́jọ àní basketball. Àmọ̀yé táwọn páàkì mí ìgbé basketball kalẹ̀ lọ́fẹ̀ẹ́. Àní basketball, àní o slide, àní air slide, àní seesaw, àní osmeri goran, àní ó pọ̀.
0: Oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀.
2: Oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀.
0: Kábíyèsí
2: ta lè fi ṣeré lọ́fẹ̀ẹ́. Pé mo kàn tiẹ̀ wọ Diamond Amusement Park. Ìsìn náà owó mi tí mo lè fi san nǹkan tí mo lè fi ṣeré pọ̀ nlẹ̀.
0: Àwọn kan ń gbé àwọn àhesọ ọ̀rọ̀ kiri ìgboro wọ́n pe kíwin wọ́n ti sọ di 1,000 àríbáná kan 1,000 ni wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀ 1,000 ni wọ́n ń gbà wọ́n kan pariwo 500 ni ẹ bá ń la òkú lè yá wọn ara lé o.
2: Ẹ ṣe olóòtú fún bèrè tẹ bèrè owo wole diamond amuse ba ko yi pada kuro ni 500 naira
0: be 500 naira na ni
2: pere na ni sugbon awon to na won ri bana to do pe ka ba le so wi pe ko si asipamo nbe ko si si nigbati la so se bana yen sibe ki gbogbo aye le ri be ni sa 1000 naira ni fast lane la se so ni fast lane lasiko odun lasiko ti
0: Yoruba po
2: pe mo fe tete wole abi mo pe de mo fe tete
0: mi fe to si mi fe to si lori 500
2: lori 500 la si pe fast lane yi o te ba fe gba be wole o 1000 naira
0: odun kan mi
2: odun kan
0: mi mo fe tete wole papa pe la omo mi abi mi gan
2: abi mi kisi se
0: ba wo re mi
2: atawon re mi kisi jade kia kia 1000 naira ni line yen la se pe ni fast lane
0: ko si fo dodo dada si ko
2: ti mo ba fe ni
0: number fe ni number 2 last
2: si number 2 last sa
0: kapisi
2: olo mo si ri ni sa so fun wa wa won ti ri ba na 1000 lo to lo wa nbe pe 1000 naira boye ri pe akosi la re pe fast lane ni ti o ba si se ro to po nle pon ni dodo anybody
0: gbo bero ba si wa po nle na wa wa to si
2: so
0: wa
2: ba re na yi wa to so 500 naira be ni sa o wole igba to ba to kan na wa to wole ni bo si ri ni yes
0: e da kun bo loro simipool simipool melo lo wa lodo wa tori awon kan wa to je pe professional ni won ninu simipool ni gboro awon na fe wa emi atani kan soro lana ye ana just tuesday ko lana anana ni a n soro ni a won mo pa ni simipool lodo wa mo ni a simipool wa e da kun lo simipool melo la ni lodo wa ninu diamond amuse park te ba wo be na awon simuta wi se standard ni bo ni awon to fe wa tawon na tun wewe ni gboro tawon pe a opolopo ti mo pe simipool e je nsala e salaye fun won
2: e se lotu lowo ba tin soro isa pelu rofi olohun simipool to wa ni diamond amuse park meji ni
0: meji pere
2: meji ni sugbon meji to wa jeun sa ko lowo ta wa nilu lorin mi ti put to bi to damo
0: to je standard
2: to je standard bi ti damo amusement park nkan to wa ran be ni pe standard debt la fi gbe nkan ta is mean by standard debt ni pe ati omuwe ati ti omuwe we won le wa ni safety level
0: okay
2: safety level mo ni pe yo le je pe ati to mo wewe o
0: ati to mo wewe dada
2: to ba wonu pool wa alafia si ni pe ko si pe depth kan wa 8 feet depth kan wa 10 feet depth kan wa 12 but depth ta gbe si is 6 feet for every atomo yen to mo well ati yan ti o mo we pe tin ba wonu swimming pool da mo oko ba le pe mi o le
0: mi ni ni jamba kaka
2: mi ni jamba odu ben la se gbe be so atawon to ti mo wewe atawon ti o mo te ba wo da mo da mo swimming pool alafia lo bade bo se ri ni
0: sa adupe awon kan wa tawon ma nko nipa iwe wewe be se so ngba kan se awon yan se lori ofe ati wa foruko le pa awon fe ko nipa ba se wewe odo
2: se lo mo si so lori eto lori ojo aje ojo monday pe nisin todo tu ti pari ti awon lewe si ti mura ti bere exam na bayi ati le wa bere se foruko sile fa wa ta wa fe se so ma lodun pe a fe ko ba se wewe odo se tomode ni abi tagbalagba ni gbugbu e lana ti wa nle fun sa
0: gbugbu e ti ni lana
2: patapata
0: ko se gba ti won le wa bayi
2: gba te le wa bayi ke wa foruko sile ibajo mode ni ibaja gbe lagba
0: ibajo lodan ibaje ile eko abi
2: organization ngo ele wa register awon eyan tori iwe odo nkan to pon dodan no ye ki bubu alo ye ka mo odo we yes
0: sir
2: life saving ben sir life saving skill ni skill to pe bubu alo ye ka gbudo ni ka mo we
0: o da bo loro akede kin to yonda yin ni role yi sir
2: se lotu damoda kid is the number 1 tori bubu game to wa me patapata won kun le se fun damoda musume park ni mo tin fun rere pe
0: be o le rimbo mi
2: ko si game te ba gba ni diamond amusement park te ri gba ni bo mi won kun le se fun diamond amusement park special made ni sa so diamond amusement park arcade o wa ni standby se trampoline indoor game wa le fe ni abi di virtual reality ko si ru game te fe dodo wa ni lana to bo fi mu sa te ni ba be ni sa pelu ro fi olorun
0: oda adupe pupo lowo yin bo le se nsi lati ojo monday si sunday ka fi leyun ka mo fi se lo die die
2: se lotu lati ojo monday si ojo friday a si lagun mewa aro a close lagun meje saturday a si lagun mewa aro a close lagun mejo ojo sunday a si lagun mokanla aro a close lagun mejo to rawon ti o lo si church atasalati bo se ri ni sa
0: tori opolopo laaro sunday mo mo saba ri opolopo yan gba eda kun gbo won o si mo ni a o ye ke ma gbo se be yin na ma ngbo pe ago bayi won si lekun iwa ni eyin ni o da e ba nda ko be se je lekan si number ke to wa da ko number te yan le ma pe si leyin to boya won ni ibere mi tan fe bi yin tori
2: ako 0800
0: 080
2: 26
0: 0027 31 52 0028 0826 277 31 52 52
2: da ago mejo ale
0: won le mo pe bayi
2: leyin to bayi won le bere si pe
0: sa si da ago mejo ale
2: da gbe agbe
0: leyin ago mejo nko
2: a phone wa lo office
0: pa le
2: wa gbe awon inu
0: awon ikute
2: awon ikute ni obi ba a ti lu pangba nko
0: pere elemi won ma pe esraku
2: ni esraku a se esraku sa
0: awon awon ta ti en pe awon ti e je kan lu esraku mo ba pari ora eje yonda yin lori eto adupe pupo lowo yin eje yonda yin ke ma fi leyin o se lo de de ni fun tini lori to na la wa ta pe ni adile bara na kori akoya bi en lebe ko kale

0: ninu iroyin agbaye na. Awon merin gba idajo iku latari akolu ti o waye o sile ijosin kan ni ilu Owo lodun 2022. Ilegbimo asofin agba ile wa benu atelu ijinigbe ti o waye nile Eko ni ipinle Oyo bakana ni won bere fun igbese didola awon eyan na ni komon kobo. Ile josun igbejo lori oro adari egbe oselu ADC sojo kejo osu kefa. Olufirungba han tele ri dupo gomina labe egbe oselu APC nipele Kwara salaye oro pe awon oloselu koyin si eto gbigbe ipo kakiri eyin zoni leyin ti danlade di omo oye egbe oselu ohun. La ti le okiri le ti ma tete si wipe ile ejo ni ile gabo ni ki adari egbe oselu alatako Bilbal Ngze ki o si ma be o lati mole. Irawo olorin Fujini Remi Aluko je ki o di mimo pe o ti padanu ojo iworan ohun. Nenu iroyin ere idaraya le ti ma tete si wipe Onashu segbe pe iko Agbábọ́ọ̀lù Super Eagles yóò takọ̀ngbọ̀n pẹ̀lú àwọn ikọ̀ tí ó dára jùlọ lágbàáyé bó tilẹ̀ jẹ́ wípé wọ́n kùnà láti kópa níbi ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọdún 2026. Tọ́ akínyin ẹ kúrò lẹ̀ ẹ sì kú iṣẹ́ òní Ọlọ́run bá yóò pín ko àwálérè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláàyò ìròyìn àgbáyé làmùdé sí ti gbọ́yìn láti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM ti o ta kamale ni le ilorin ni ipinle Kwara. Ayodeji Ayola ni oniroyin e le gbo wa nibi kibi lagbaye igba ti ojo opo alatagba wa www.diamondfm.net tabi ki e download application wa loju at Google Play Store bakana le le ba wa dorepo tabi tele wa lawon ojo opo itakun ayelujara Facebook, X, Instagram, TMO, YouTube, nipa tite Diamond 887 FM. E ma wa yi kuro mbe, e kunere iroyin agbaye na onbo lenyin oro imona. Rangpe yi.
1: Ni gbogbo igba la ma nro wipe bayi ni ipenija to nkoju eda ma mu ni ke.
2: Ọ̀rọ̀ yẹ ti sú mi, gbogbo etí ẹ ti sú mi, kò yẹ mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n lójú ayé o tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́yìn láti ìkànnì Diamond 88.7 ìlọrin

Ààrẹ tẹ́lẹ̀rí nínú ẹgbẹ́ òṣèlú Labour Dati Baba Ahmed ni ó ti sọ wípé ìpinnu òun láti díje papọ̀ pẹ̀lú Peter Obi lọ́dún 2023 ó ní ṣe pẹ̀lú àánú tí òun ní sí gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Anambra náà àti ìkọminú lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà yàtọ̀ sí pé bóyá wọ́n jọ ní àfojúsùn kan nípa ọ̀rọ̀ ètò òṣèlú nígbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oròyìn Baba Ahmed sọ wípé Obi ó ní ṣáájú ni ó ti kàn sí àwọn olóṣèlú mẹ́ta èyí tí wọ́n sì kọ̀ lórí àti pé kí wọ́n jẹ́ ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀ díje ńgbà náà ló jẹ́ kí ó di mímọ̀ wípé òun gbà ó lórí àti jẹ́ igbákejì olùdíje pẹ̀lú Obi náà ìyẹn ló nítorí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà ó fi kó wípé òun kò ń ṣe pé òun fi taratara ìyẹn tẹ̀lé Obi ìyẹn ní àkókò náà ló tẹ̀síwájú ṣàlàyé pé ìgbésẹ̀ òun ó ní ṣe pẹ̀lú ojú àánú tóun ní sí Obi àti ilẹ̀ Nàìjíríà ó tẹnumọ wípé òun padà ṣe bẹ́ẹ̀ pín gàrí pẹ̀lú ẹni tí ó jẹ́ olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party náà ìyẹn lẹ́yìn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó tún darapọ̀ mọ́ ẹgbẹ́ tóun sì lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Redemption Party ìyẹn nínú oṣù karùn-ún ọdún 2026. Ẹnìkan tí ó jẹ́ olùfèròǹgbà hàn dúpọ̀ gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Kwara ẹ̀yìn ọmọọba Aliru Danso Muhammad ni ó ti fẹ̀sùn kàn wípé àwọn olóṣèlú kan ó ní tí wọ́n ti ń bèèrè fún pé kí wọ́n gbé ipò gómìnà lọ sí apá àríwá ìpínlẹ̀ Kwara ni wọ́n yọwọ́ o lẹ́yìn tí wọ́n ṣe àtìlẹyìn tẹ̀lé bí ọ̀nàrẹ́bù Yakub Danlade bí ó ṣe di ọmọye ẹgbẹ́ òṣèlú APC. Ọmọọba Aliru ni ó sọ àfọmọ́ ọ̀rọ̀ yìí nígbà tí ń sọ̀rọ̀ lórí ètò ẹ̀báwádá sí tó jẹ́ ètò ọ̀rọ̀ tí ó ń lọ ìyẹn ní ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond FM lọ́jọ́ ìṣẹ́gun ó fi ìmọ̀lára hàn wípé ọ̀pọ̀ àwọn olóṣèlú lẹ́yìn tí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tí ó ti fa ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ó ní wọ́n fi ara jẹun lórí àti mú pé kí ètò ìgbó epo agbára kí ó lọ sí apá àríwá ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ó ṣe sọ ìkan nínú àwọn tí wọ́n ń léwájú ètò pé kí wọ́n gbé epo agbára náà sí agbègbè ọ̀hún ó ní ó dákẹ́ o èyí tí ó sì jẹ́ pé ni ó ti ṣe bẹ́ẹ̀ nígbà tí ẹni tí ó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ilé wa ẹ̀yìn Yakubu Danlade tí ó ti di ọmọye ẹgbẹ́ òṣèlú APC náà nígbà tí ó ń fi ìmọ̀lára hàn lórí ìlànà ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ọmọọba Aliru fẹ̀sùn kàn pé kò sí ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n ṣe káàkiri ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ Kwara ìyẹn lọ́jọ́ Jimoh tí ń ṣe ọjọ́ kejìléní ogún oṣù karùn-ún ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde.

0: Hello.
1: I say won ruko yin ati bi te tin pe.
0: Amio, amio.
2: Baba la gulu ni la fi ta ku di ma.
0: E te so aju.
2: Lo wo ki ona
0: ya ta. Ami, ami.
2: Ami barika na lo do
0: do. Sallallahu alaihi wasallam.
2: E mi ti o ti o kan wa, Olorun ni je won gbe.
0: Amio.
1: Olorun ni je won gbe wa na.
0: Ami.
2: Ami barika bi lo. Awon na pe awon ijoba wa.
1: Da kun ko wona na bi lodo lo ki won sa nu wa awon ba
3: di ki
1: yi ti na won ti pon so
3: pa ma
1: yes sir nta so ko nta so ni pe awon won lo ko ti won ama laarin emi pelu yin awa badibadi na membe a ti an fi chemical de fi tun oja won si ti se n pa ni sara die die nta so nu edakun belo mi ba tun pe e fa pa be yen le tori bi eyan ba control eto won se to di ba mi mo yen lowo
2: 6952 ọwọ́ ìjọba gbogbo kí náà wà jọba ẹgbẹ́ máa ti ń wọ́n bá yẹn mú pa àwọn kẹjọ wá ń dẹ́hùn bí kẹ́míkà lò kan tí wọ́n ti ń bá mú jẹ́ ń tiẹ̀ mọ́ ìdàfihàn fi ẹ̀kẹ́ sí wọn ẹkú kálukú yóò lè máa tọwọ́ ọmọ rẹ̀ pẹ́ sọ ó lọ àti mú jẹ́kí jẹ́ kẹ́míkà ti pọ̀ jù ilé ń pa wáṣá ẹlú bí òótọ́ kò tún táìmù tó yẹ kókú alákòókò mọ̀ pé ìdẹ́kùjẹ là ń jẹ
1: lórí ètò tá a pè ní kóòtù mẹ̀kúnnù ní diamond 88.7 FM tó ń bẹ nílé ìlọrin ọjọ́ pa wà á.
0: ẹlẹ́sìn ńlá wá bíi láìlè orúkọ tèmi ìpàdé wa tó di ọjọ́ mẹ́jọ ìṣàlọ.
1: Ẹ̀rí ti di ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò kóòtù mẹ̀kúnnù túndé bólùdé lórúkọ tèmi ń jẹ́ o.
0: Bye for now.

0: pàtàkì afẹ́ fi ọpẹ́ pàtàkì ránṣẹ́ sí àwọn alátìlẹyìn àti àwọn onígbọ̀wọ́ ètò yìí láìsí àtìlẹyìn ètò yìí kò ní ṣeṣe ọpẹ́ pàtàkì fún.
1: Mr. Tunji Daniel Lagos, Mr. Muhammad Alabi.

0: bẹ́ẹ̀ ni o ẹ kú dédé àsìkò yìí ní gbogbo àyíkáyè tẹ ti ń gbọ́ wa àsìkò tẹ́ ń gbọ́ ètò yìí ṣé dáadáa la bá yín o ṣé ká mọ̀ tanra wa kò sóhun tá a lè fi ìlera wa kò sóhun tá a lè fi wé o gbogbo ilé téèyàn bá kọ́ gbogbo ọkọ̀ téèyàn bá rà abálájọ táwọn àgbábọ̀ tí wọ́n ní ìlera báyìí lògùn ọ̀rọ̀ ohun téèyàn gbọ́dọ̀ fi ṣàwẹ́wà ohun téèyàn gbọ́dọ̀ fi owó ọyọ̀ bọ́kẹ́ mú òun ní ìlera o ẹ wá fi àpèrè tẹ́ iléeṣẹ́ health code ẹ̀yin náà mọ̀ wípé bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera ní bàádà lọ́kùnkúndọ̀ ọkọ̀ gbòógì ní health code jẹ́ o
1: ìwọ sátidé
0: ẹ̀wájẹ́ máa fi lè kí yín káàbọ̀ sórí ètò níbi tẹ́ ti láǹfààní láti máa pàdé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ á jọ ṣètò ti àkókò yìí ni torí wípé yóò ṣe gbogbo wa pátápátá porogodo láǹfààní gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn ọgbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o.
2: olótùbọ̀ ẹ ṣe a kú àkókò yìí
0: àdúpẹ́
2: gbogbo ibi tí ìkànnì yìí tí wọ́n ti ń gbóhùn mú kí wa wípé a kú ọjọ́ dáradára yìí.
0: ẹ ṣeun inú wádùn ààyò wa kún ẹjẹ́ àtàkìní ọ̀hún kọ́kàn kan torí àròjọ mùsùlùkọ̀ bàbá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ healthcode bàbá kí ni iléeṣẹ́ ìgbédani gan.
2: ẹ ṣe olótùbọ̀ iléeṣẹ́ healthcode ó jẹ́ iléeṣẹ́ tó jẹ́ alternative medicine ó ní wọ́n ń pè ní healthcode àwọn bí wọ́n ṣe ń tọ́jú láti sẹ̀ǹdálẹ̀ ayé wa àwọn lókàlẹ̀ ni wọ́n ń tọ́jú la ń tọ́jú ara wa nírú àkókò bí èyí healthcode náà wá gbé ètò ìlera wa a ní àwọn instruments àwọn ẹ̀rọ ìgbàlódé tí kò tí ì sírú rẹ̀ ní àgbáyé rí
0: kábíyèsí olódùmọ̀rì
2: òun ni wọ́n fi ń yọ ọ̀rá kúrò olóòtú ọ̀rá a máa dí liver ènìyàn
0: a máa ṣe àkóbá fún ara
2: wọn bá pọ̀ lápọ̀jù ó pọ̀ tí ò ní jẹ́ kí ara kí ó ṣe dáadáa
0: olódùmọ̀rì
2: àwọn míì ní arthritis tí wọ́n ń pè ní àwọ́ká àwọn míì ní chronic rheumatism lágúnlágún àwọn míì wọ́n ní ẹwọ́ ara ríro ni àwọn míì bí wọ́n ṣe ranjú kalẹ̀ ní for good 6 months mo ti rí wọn tí wọ́n
0: ti rí fi mọ́
2: bẹ́ẹ̀ ni fún odidi oṣù mẹ́fà àwọn òrírí oorun sùn
0: kábíyèsí olódùmọ̀
2: bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ni ẹ̀rọ ìyá mẹ́lú àwọn míì ní stroke rọpárọsẹ̀ àwọn míì fibroid olóòtú mi ò ní tẹ̀yìn ẹ wo àkókò tá a wà yìí àkókò tí ò wọ̀ rárá ni nítorí pé bóyá torí bí ìlú ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ni wọ́n ń ṣe àìsàn aṣọkàn ni wọ́n dàbúra because a lot of them they are working cops ẹlòmíì kò lè rí òpó ná
0: òpin mélòó kan síra wọn yóò ti máa mí hẹlẹ
2: ẹlẹgúlegúle kódà yìí ní tẹ̀yìn olóòtú
0: ẹnì sólẹ̀
2: seriat code gbogbo àwọn imbalances in the body system
0: àwọn kùdìẹ̀kudiẹ tó sọ
2: ló máa yọ ara láìpẹ́ pé òun lògùn sáábì aláfiṣe
0: kábíyèsí ọlọ́run
2: and irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid àwọn ọkùnrin míì olóòtú mi ò tẹ̀yìn wọn agbára ti bọ́ lọ́wọ́ wọn
0: bí ẹ lè ṣe bátìrì fóònù rẹ̀
2: because
0: ó ti lọ yánjọ́
2: ẹ̀jẹ̀ sọ fún yín pọ́ṣírẹ́ẹ̀tì ti pa ọ̀pọ̀lọpọ̀ sára àwọn ọkùnrin nísìn bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù
0: ọtán nǹkan yẹn
2: kò sí tí agbára ọkùnrin bá ti lè bọ́ lọ́wọ́ rẹ ó di yẹntẹ́rì and that is why today ẹ rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse kí ló fà ọkùnrin ò lè ṣe nǹkan
0: kan kò
2: lè
0: ṣe
2: kò sóbìnrin tí ó gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni olótú.
0: tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnàná tẹ́ ẹ kà á lẹ̀ yìí ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ohun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yé iléeṣẹ́ healthcode wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ kwara lẹ́yìn tí ó ṣe ètò lórí tẹ̀lẹ́mù láǹfààní bàbá ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bó ni ó ṣe lọ gan.
2: olótú ọlá àti ọ̀túnla ni ó wáyé
0: ọlá òde yìí
2: àti ọ̀túnla ní ago mẹ́sàn-án sí ago mẹ́rin ìrọ̀lẹ́
0: ago mẹ́sàn-án àárọ̀
2: si agomere role ni Equa Event Center ni ilorin wa ni bi ni challenge
0: ni ilorin ta wa yi
2: bẹni olotu
0: roll out the year ati otun la
2: bẹni
0: to baba eh eja tete na wo gan kini ohun tori pe akoko eh ko ba wa sore eh won number wo la won eyan le pe bayi bayi ba ti seto to tori pe mo mo ko te fe salaye te fe yanana fa won eyan o po gidi gan ati pe awon eyan o se se kari ninu won ti won fe kopa ni bi eto idanileko ti o waye lolai ati otun lai asale ba n pe awon number yen jade
2: number 1
0: 0800 0800 330 360 41 41 20 20 ekeji 0800 39 63 63 63 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 73 yo mu keto inira re ko dangadia yo si mu ko fese ni le dan eh ogbeni sibe sibe aje sari bere lowo yin ko to di pe a ma di gbadagbon wa kuro lori eto fun ti akoko ye kini pataki dani leko igan tori pe beyan ba nlo bi kan o gbudo mo irede ati bi ibi tin lo bo ti se pataki to e je kan wara le mo
2: be ni olotu seri agu ara wa opolopo awon eniyan seri ije ku je ti baye elomi je
0: ka biesi o
2: opolopo awon awon nkan ta nje ya ma ko ba wa awon elomi bi won se wa yan mi nito awon na mi di bi won se service moto won ti won se radio won ti won se wa seyin awon na mi di ki won service ara won nitori pe opolopo ko nlo lo ti ju titi okuririn loju titi
0: kanu bi kan ri
2: ko ri pe agolo lo wa lara re o kan da so bu mole that is why today every opolopo iku po repete won ni ana o subu ana ko ji elomi a pare ti lo ese re ti lo oju be ori mama e wi accident n gboro ni ego machine yin yo ku opo siru le fe ni ran ta wa yi a feli feli mode and kila so ni wi pe bi mot bi ojo ba ro lotu ti o gba dota koja awon drainage si e ka ri loju ese yo ya ko titi kila fa ki keke ti di gota
0: ko ti di gota
2: ni to tell you pe gbogbo agu ara wa ngba mi elomi gbogbo sel e ti ku
0: kabiyesi olodu
2: gbogbo awon vein re ko si blood circulation kankan
0: eje oraye san
2: be ni pe ko oraye san ko si eni to le wo and that is why awon ni ero ero ti igbalode ta so nipa re yi to je pe yo straighten gbogbo awon ibi to se kude kude gbogbo awon gedegede inu yen yo fa kuro and ona wo la fe ma gbe that is why today sir won be wa ja mu ilera wa ni okun
0: no ko mudu
2: mo fe gbogun mo fe dogbon omo mi ni aya mi ni oko mi ni nkankan e wo bo ba ti lo o ti ten no
0: pare ni
2: that is why your health should be paramount should be number one and that is why today China is over 1.5 billion lotu
0: wow
2: bi eni yan ba ku logo won odun ofo mi nibe that is why we are telling you today because the last plan in China is 150 to 200
0: wow.
2: I stand to be corrected and here ni kankan awon orisirisi ayewo la ma se fun yin lati ola yen
0: lati ola ode
2: bene I will blood sugar re I will bp re a engine yen go so fun wa equipment ta mi yen ro igbalode yen yo so fun mi aso to ba ni sugbon ko to le se nkankan ta ba ti ayewo ta se fun o egberun meji pere ni step 15,000
0: pelu gbogbo te ka le
2: yen mi olotu
0: egberun meji pere
2: ni o fi se ayewo ara re
0: kabiyesi olodumare
2: to ba wa si ayewo ara tan
0: eh
2: to ba di pe yo a se toju re pelu engine yen owo ti wo fi owo mu owo dani o tori even if you time there's nothing that is free
0: beni
2: and that is why today an pe ehun eniyan e jade kuro nibi te wa because if you fail to move out from your comfort zone oju kan na ni wa wa bi odo adagun and that is what we are saying today kini awon target wa awon wo gbogbo eniyan lo wa fun ko ba ojo ori o mo ti ri awon omo 15 years 18 years to ni cancer ati lawon to ni fibroid ati lawon to ni bad eyesight ati ni ori sirisi won ba yen awon ewo la gugu eyan ni sugbon awon to ba ti se awon jo mo ijoko elomi le wa moto lati bi de nibusa o le wa de kalaba
0: ti o wa lori joko
2: lopo waka awon accountant awon bankers awon tailor ati gugu iseda o me ni patapata ko si eni ti o ye ko service body o le mi fi ba so wi pe gbe ara re lo si ile iwo so mo je ki iwo so ko gbe
0: o je ki iso gbe o lo si ile iwo so
2: ba ti gbe o wa wahala de
0: mo ye si ona
2: and that is what today mo fi pe wa e je jade wa every life mean that this one olotu ni. And I don't need to tell you what is good, what
0: government.
2: Tell you how to go, how to go, how to go, how to go. Is that all my logo? Sad, your life, you say, I went, hang in your crew. What's the, everybody, when it down, when it down,
0: when it down,
2: when it down, when it down, when it down, when it down,
0: so, other, bro, hey, you got pay, when number, you let, cause see, ba, ba, ting, kuro, lori, at segun, bayi, emma, pay, when number, emma, ba, bro, on now day yi ati otuna ni eto idare leko yo waye ni ago meso wuro si ago mere irole ni Equa Event Center. Equa Event Center to nbe ni agbegbe challenge ninu Ilorin oya o awon number o re leko si 080 33 33 46 46 41 41 20 20
2: again
0: 080 080 33 33 46 41 41 20 20
2: number KG
0: 080 080 39 39 63 63 63 63 73 73
2: again
0: 080 080 39 39 63 63 63
2: 7 7 3
0: So, other no footy, a coco ye, eh, my babble, or not your tunani, than in leco ye, why you won't let you go one day. Muff your warrior, bokeh, muff your moon, little to repay in little terry. Ogunga Lugoro Benyo Basi Mojuto Boba Jimmy Manya Lowo in Kanya no Jado Padembi, Daddy Lakoye, Lola, at your tuna, your da for Emma Bay, Nino and Wallon.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbọ́n.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: The best music on the best station. 88.7.

0: bó ló ṣe fẹ́ ṣe rẹ̀. Ó náà la ṣe léèrè pé bó ló ti fẹ́ tàn.
1: Bó ti ṣe ìkíní ẹ̀kejì.
0: Ẹ̀kẹta ìkẹrin.
1: Kó ti mú rẹ̀ dúró.
0: Tó.
1: Ó ti yẹ kó mú rẹ̀ dúró.
0: Tó.
1: Ó ti bí ẹyọ kan. Ẹ lọ́mọ kan kúrò ní pé kí
0: lọ. Àwọn èèyàn náà ni òjì ó simi pé tí ó wà dúró lórí ẹyọ kan ni. Wọ́n ò bá dá sí ó ti kó wọn àti ẹnìkan o.
1: Ṣé wọ́n bá dá sí mọ́ ẹ̀ o?
0: Abánidá ìbání débẹ̀ o. Wọ́n ò bá débẹ̀ mọ́ o.
1: Ṣé o ṣe fọ́ọ̀kà rẹ̀ ọ́ pẹ̀lú ògbóǹtàn ní láyé?
0: Wà láì, wà láì.
1: Àánú àwọn ọmọ yẹn náà ṣe mí.
0: Kí wá lọ̀nà àbáyọ báyìí ya wa?
1: Ẹ wo infact ó tó sí mi lẹ́nu
0: bí
1: ọ̀nà àbáyọ. Àwọn ọmọ yẹn ní ìsìn tó bá di jọ wájú.
0: Okay,
1: kò lè dé wájú woman yẹn.
0: Níbo kò tó bẹ́ẹ̀.
1: Ifá ó fọkọ̀
0: pọ̀. Dọ́dọ̀ ìyáfádé yìí wọ́n jẹ́jú ẹ̀ ni.
1: Ó fọkọ̀ pọ̀ gan ni. Ọlọ́run kọ̀ mọ̀ ṣe
0: o. Àbí Ọlọ́run kọ gbogbo wa mọ̀ ṣe ṣe o yá wa. Àdúgbò ẹ̀lú ẹ̀ka alẹ́.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́
0: o. Ẹ̀mọ̀ ká alẹ́ lẹ́rọ̀ fún ara yín.
2: Ikú ọjọ́ mẹ́ta o.
0: Àdúgbò ẹ̀.
2: Ọmọ bí mo kí ọ.
0: Ń bẹ̀rẹ̀ àlàáfíà mo ti ní orí mẹ́sàn-án ọ̀n
2: kó já sọ̀rọ̀ olúwàgbọ̀mẹ̀dá ní tọ́lọ̀ ọ̀bọ̀ òní ni yóò sọ̀rọ̀ jáde ní
0: ìsìn. Yóò fọ̀hún òkè.
2: Alẹ́ tọ́lọ̀ ọ̀bọ̀ òní ni òun
0: náà ní
2: lalalala. Ó ti wá mú lalala débi kan báyìí. Ó ti ní tó lápẹ̀rẹ̀.
0: Kí wọ́n
2: ní lákọ̀ọ́kọ́ náà. Kádàrà wà lórí ìrìn àjò ọmọbìnrin rẹ.
0: Ok, kádàrà ń bẹ̀. Ṣé tí ń jẹ́ kádàrà wà lóòótọ́ yìí náà gbàgbọ́ nú ẹ̀?
2: Bẹ́ẹ̀ni ó wà.
0: Ok.
2: Téèyàn bá rìn tí ò bá sì dé bus stop ẹ̀ kò ní dúró. Àkọ́kọ́ nìyẹn. Èkejì tó tún wá dàbí rẹ̀ tí mo rò ní ìrìn àjò ọmọkùnrin yẹn. Ó wà selective. Yes.
0: Ó ń wò pé spec mi lẹni yẹn ni yéèsì spec mi. Mo like ẹni yìí, mo like ẹni yìí.
2: Exactly. Kó tó di wípé ó pàdé bàbá olóyè. Tàbí kó tó pàdé olówó yóò ti rẹ lò mí bí mo wò pé èmi ò di di banker.
0: Lẹ́bù ilé ìkéré.
2: Lẹ́bù ilé ìkéré.
0: Àwọn tọ́lọ́run ti gbà fún.
2: Àwọn tọ́lọ́run ti gbà fún.
0: Òun
2: ló ba dé rìn àjò. Tó rìn yẹn.
0: Kí wàá ló ṣe fẹ́ bọ́nú ilé tó ti dé yìí ní ìsìn.
2: Kò sí ṣíṣe kò sáì ṣe. Wọ́n ẹ̀ wí bẹ́ẹ̀ kan kú bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ ni ta.
2: Ṣèbí fọ́tò olóyè bàbá olóyè wà lọ́wọ́.
0: À for sure.
2: Àwọn ọmọ ò mọ bàbá wọn látara fọ́tò.
0: A ní ntọ́lọ́run ò ní.
2: Lákọ̀ọ́kọ́ nù.
0: Ọ̀dà ìdájọ́ tí ń fẹ́ lágbára jẹ̀mí wa lọ. Ó ṣe é
2: ṣe kí bàbá olóyè tuntun wá sọ wípé tọ̀ nínú wílẹ̀ òun bímọ síta.
0: Ok, ok, káso kò ṣe é ṣe.
2: Lóòótọ́ Fájọyọ̀ olówó wà nínú. Kó mọ káwọn ọmọ ti Fádèyí olóró.
0: Tó.
2: Kó gbà wípé òun lòun mọ tọ́jú nǹkan.
0: Lẹ́nu kan sáà ní tọ́lọ́run ní ẹ̀yìn náà gbàgbọ́ pé nínú ìrìn àjò ayé àwọn àkọọ́lẹ̀ kan mọ̀ ń mú pọ̀ lọ́wọ́ àwọn àkọọ́lẹ̀ pé ọ̀nìyàn ọkọ̀ mẹ́ta ní ọ̀fẹ́ ọkọ̀ mẹ́rin ní ọ̀fẹ́ ọkọ̀ márùn-ún ní ọ̀fẹ́ kó tó dúró.
2: Nínú ìrìn àjò ẹ̀dá ó ti wà lákọọ́lẹ̀.
0: Àti àwọn tá a bá ṣe wedding tá a bá fún èèyàn lóyún tàkòyẹ káwọn ìyàwó bínú nù
2: ní ìpọ̀ fọ́ àmọ́ṣẹ́ wá rí èyí tí mo wá fẹ́ fi kin lẹ́yìn. Gẹ́gẹ́ bí èyí tọ́lọ́yẹ sọ ẹ mọ̀ pé ọ̀rọ̀ Gbẹ̀ngà ní tọ́lọ́bù ni mo ń yàtọ̀
0: àwọn
2: ìṣẹ́lẹ̀ mo ń jáde níbẹ̀.
0: Àdúgbò
2: òun ni wípé yóò wẹ̀ tí ó mọ la.
0: Kún ọmọ rẹ̀ tí wọ́n mọ ọ́ìlì kún ó lè mọ ọ́ìlì.
2: Kún
0: ọmọ ta gìtá wọn kún ọmọ kàn mọ fi gìtá yìí lẹ kọ mọ lọ ọdà bí ọdà fún yẹn.
2: Ọmọ bí ò sọ̀rọ̀ ni sọ́rọ̀ tí mo sọ mi
0: nínú ni. Ẹ má bọ̀
2: ọmọ bí.
0: Ẹ káàlẹ̀. Ẹ mọ̀ káàlẹ̀ lẹ́rọ̀ fún ara yìí.
3: Ẹ kọ́ sọ ló sọ̀rọ̀ láti Iléṣà.
0: Adúgbò ẹ ṣeun.
3: Nǹkan tí ẹni ẹ máa ṣe ni pé ìgbà tó ti ní owó lọ́wọ́ tó fi lè tọ́jú àwọn ọmọ.
0: Ẹ yo.
3: So a lọ sí ilé wọn pé bàbá yín o ní àbí ọkọ ni ó ní ọmọ síta.
0: Ok.
3: Pé òun wá fi hàn pé ara fámìlì wọn ni bọ̀ òun ní bóyá kí ó tọ́jú àwọn property tó fi sílẹ̀.
0: Ok.
3: Pé níbẹ̀ pé bọ̀ òun kàn fẹ́ ẹ ká mọ̀ pé wọ́n ní ọmọ méjì sí ọ̀dọ̀ ẹ̀.
0: Ok. Báyẹn
3: pé tọ́wájú káwọn ọmọ lè mọ bóyá fámìlì ọ̀dẹ̀
0: òun. Gba
3: àwọn ọmọ ẹ̀.
0: Ọ̀dà ǹjẹ́ yín gbàgbọ́ nù pé pọ́lọ́wọ́n àwọn àkọọ́lẹ̀ mọ̀ yẹn pé ọkọ mẹ́ta lẹni ìyá ọ̀fẹ́ o ìyàwó mẹ́rin lẹni ìyá ọ̀fẹ́.
3: Àkọọ́lẹ̀ wà ṣùgbọ́n ìwà ọwọ́ wa náà ó ti wà náà
0: báyìí. Bọ́ọ̀ ni ọwọ́ wa ṣe ní ìtakò àkọọ́lẹ̀ ọba kọ́lẹ̀ sí ní ìtakò.
3: Àwọn ìjẹ́fọ́ àti ìgbà àpọ̀ ìdí pé kí ní iye láti ṣe fẹ́ jẹun gbàbó ti fẹ́ ti eyan fi ma rin kaakiri bayi
0: Order, kotori ko won ti mo gbe call e tell me omo soro e mo gbagbe chief gan beru yawo re debi pe a ma so fun ya yi pe yawo ohun laka aye ni ma lo be o wo a oni na lenu ori na loju ni ma lo be o boya tori e gan lo mu chief we nti o ma fi turanta ti o fi wo pe iya ya ba ku fi lo oluyo o le fanori ba ku fi lo o le gbagbo sodi ni chief se we nti o ma fi je eyan ti o ma fe ranta ka ma se lo ni koran ka ma wule gbe bode e mo da number temi pe leyin elo e kale
3: elo e kale
0: e se won opo mi lori
3: ah mo dupe lo ni mo wole
0: a dupe falohun
3: bo se do olode ogun dojo
0: ami wo olohun
3: awre so kan lawon ni lati bile
0: e seun baba
3: won ti o sele ri le e ko jo
0: benji
3: ti o ba sele ri jo kan lo ma nwaye
0: abe ododo oro
3: ariwo eleyi ri
0: afin deru bo loro ni aje
3: so ko wa ni bi eni awon eyan bi eyan ko ti mo baba yi
0: okay
3: ore that family won de je ko mo pe baba yen lo mo yin ta
0: okay
3: oruko baba ko pare o baba ti ni property ni bi bayi
0: nita o
3: so because a le so pe ko ko mo lo fun fade yi olo awa o mo ni fade yi won ni o won ni ni o
0: won ni ni o a mo won be won ni nta won bi fun alawa gbo o awa o mo npa e o so wo mi nbe to so wo mi ni bi ibaje o o mi ma re fun fun nene
3: o ba ti wa wa won yen bi eni eyan wa je ki awon family iyawo o ba ti e ti gbo
0: beni
3: baba ni egbon alaburo
0: beni
3: a de ti family
0: beni
3: ajo je mo baba
0: ka ti won le toka si pe to egba mi ara mi
3: omo eyo baba e lo bi ṣugbọn mi wa ni pa ogun mi de wa ni fa pe kan ma to ju e tabi pe kan
0: beni
3: ba fun won lagbara o won le ni se pe dada ma toju kan mi
0: oda
3: ṣugbọn kan ta dua kan ma fi ran lo kan de mo pe lojo waju family won kan o nbe ni
0: nbe ta
3: won ni o ma je o ro je ko lojo waju ko mo ya da so ko
0: te so ares so wa important to yen pe ke kun omo ka won ko mo kun mu awon omo yi lo dise nle ni so o wa important to be ni
3: e se mo iru e dise lenu program te inu radio ani odo yi bi bayi na
0: be ni be ni
3: yo mom beere we
0: baba re then dada
3: so we be la fini pe to ba we ni bi eni eyan bi eyan
0: mm
3: it dey dey no face ya yen
0: o ti ye o ti ye
3: awon family bi okan mo ba mo pe mo bi mo
0: pe eni eni eje yin kan ni side odo wa yin ayin o
3: eh o ni property so o je bo se je
0: eleyi
3: te wa beere pe ṣe ọlọrun kọ pé ó ní ìyàwó mẹta mẹrin
0: tàbọ kọ mẹta mẹrin
3: ṣe rí gbogbo eléyìí tá à ń pe àkọọlẹ wà
0: ilé
3: kan wà kọkọ wà ìrìn àjò téèyàn bá fẹ́ rìn ilé ayé
0: fúnra
3: ẹ̀ ní òrè
0: ni ó fọwọ́ ara ẹ̀ yá
3: fúnra ẹ̀ ní òrè o àpẹẹlẹ ni kọ́ mọ́ rìn bọ́mọ̀ bá ti yàrá tí ò yá dẹ́tẹ̀ ní mọ̀ bí ó ṣe ni o.
0: Oda agboye oda eja tun fe lo mi na ka won na wole pe se lo to la ko le pe yan fe meta merin wa se lo to la ko le pe oko meta merin le ni yo fe se o yawo meta merin ni o fe bo baba ti wa ri be gbogbo nta baspa na e mo gba fun an tori ka a mo gba ko le ni e wo e mo binu ati pada fe yan meta loyun le nkan akole ni o apada ti ti gbo e wo akole ni o elo e ka le
4: elo e ka le o
0: e se won ko mo le lori hello ah otan pastor fatule gbenga
4: o ti japo niyan o
0: to olonbe olonbe
4: a ma ju yin se o
0: ami o adupe
4: e ku ise ilu o
0: adu e seun
4: diamond oni jona o
0: ami oluwa amen
4: ti mo bi ti bribe yin bayi oloye
0: rara ko bribe
4: lori mo ko won mo bi boyo fogbon wa
0: ajo bere ajo e to jo n sha lo ni sugbon o lati attend si nkan kan yin attend si nkan lowo lowo ni
4: e ma jo mo bi o lo e mu o
0: rara ko ri lo ajo fenu eto igunle ni yin attend si nkan kan ni rara ko ni lo
4: rector
0: nko belala fi ara
4: banki rector
0: adupe e seun
4: ṣe yóò dà pé ó ní ibi tí mo gbọ́ yín dé o tori bi ti mo gbọ nje ni pe se akosile wa pe keyan ofe oko meta bi nkan kan
0: ba se gbọ irin ajo iya ti a mu oro won wa loni gan ti won ko leta ranse si wa
4: ah o da pe mi o gbọ
0: ayayayayayayayaya o da e je sare fun yin summary yi tori joba akoko iya yi oko kerin ti won fe ri ninu irin ajo aye oko alakoko nba won fe ra tan oko yawo se gbogbo nti won fi se gbe yawo ni ngba ti yawo pada o ba ti mo yawo ba ti ja kuku mo won ka live our life ara wa ni bi tara wa mo alaye ba binu lo o ba lawun o se mo eyan binu lo oko elenke won bi mo fun ra won oko elenkeji ni won bi mo fun ra won se ngbo mi o oko elenkeji won dujo se ba kan oro tu ri weyo oko elenketa eyun ti e se daada ilu ebo lo oko elenketa ti e wa nti ti e leri bo so pe to a bi mo kan kale ni isin ah bo wa lati mo se kemi na kuku wa ko bo nlo ibo o si wa so pe fa ko ba mi nlo ibo se won toju e to ni eyun sa tun dija won sa tun ka lori oko elenketa ikan ku lara awon oko yi ikan ninu won ku eleyi to gbeyin ni eleyi to wa nlo ibo to pe to ba ti je bo se rire ko ni ka lu ko mo lo ti e lototo o si n toju omo yi sugbon le ti won pada wa fe gbeyin ni chief yawo chief boya ko fi chief lo kan ba le le chief wa bi ti o ti mo ti ranta o sa para fe obirin yi le ka ma ba lo obimo meji fun sugbon ko si e bi chief kankan to mo obirin yi yawo chief kun si mo pe enikan wa nbi kan o bi beji ibeji ibeji iya yi wan beere pe se ninu rin ajo aisha kole a ma wa pe eyan o se eyan o fi oko kini fe kiji fe keta fe kerin ni je abibo ni ka so pe ohun ti rin tohun ni isin okanu bo lo n ti fe ka won omo ejise fun family chief pe chief lomo nta lodo tohun to si je pe yawo chief re won chief gan ma royin yawo re pe ohun o le gbe na woju e ka ma sese wa so elomi nta summary
4: e se oloye inu mi dun e se ri irin ajo aye yi on kaluku ti ko bo se ma rin latude oro
0: eyin na gba pakole wa
4: akole wa
0: se ti ma fun yan loyin nisin se mo so be fun yawo mi pe akole ni o farabale alaye akole ni o
4: akole kan se pe afowo ba ara wa ni o
0: e bo la ti wa fe da mo
4: ah mo
0: ti awon ba ka mo ke mo lo gbo mo lo se je kan lo je mo lo mi ba ni akole ma la akole ni
4: akole a mo mo se yen ni
0: eh ki da akole na akole na ni
4: akole e mo kini kan ni ki on ka lu ku lo wa labe ogun egun epe
0: okay
4: bi beli je ko mi pe o lo ngogbo to un da
0: be ni
4: o ni dadara ni
0: dadara oni gogbo ti oluwa da dadara ni
4: lori bi to n ka lu ku ba wa lo force
0: okay
4: kere lu mi te pe ogun iko epe le won o le ti lori oko mejo
0: ha
4: be ni
0: to
4: sugbon to ba le gba adura
0: be ni
4: ogun yan se
0: ibi toro obirin wa de ni isin bo lo si fe lo gbo ibeji ti se ni le chief akoko nu
4: ah se ko ready awon yoruba na to won ni kini kan pere pere la se kini kan wa be so mi ko so mi wa be se kini kan ti so a gbe lo ni ko si nkan to afi to wa po ko pe ohun fe ka won ni eto ni be yen o to
0: ohun ko jabi to ro nkan lowo olohun ke banka ni to si lohun si ke
4: to lo ba ti ke to ba ti gba ka mu ko ohun fe ke awon mo ko ni nkan ni le ko lura iso amu mo ra ni
0: oda
4: ko lura gba ka mu ko ju be yen lo
0: o to oda adupe seun fun da si yin lale elu e ka le
1: Hello, hello.
0: Emo ti wole lero fun ara yin ka le.
1: E ku eto.
0: Adugo e seun.
1: Ara won ni deto ri.
0: Ami.
1: Seri ina marun.
0: Eh.
1: Ni won ma ni oko merin.
0: Iran marun a ma ni oko merin.
1: Eh.
0: Ela.
1: Number 1, oloju kokoro.
0: Oh, to.
1: Number 2, atewo.
0: Ha ha.
1: Se n gbo ti se n ka o.
0: A ku n gbo yin.
1: Number 3 ole
0: ah ah
1: se n gbo mi o
0: oloju kokoro ase wa tole
1: o atalai bere olohun
0: elenkerun nu oku kan
1: o
0: ewo wa n tobirin yi ninu gbogbo n te ka le yi
1: gbogbo e ni n be lara re
0: bi ibo
1: gbogbo e ni n be lara re
0: bi ibo
1: nígbà tí èèyàn fara ló èbó.
0: Alákọ̀ọ́kọ́ nǹkan ló kọ̀ọ̀kọ́ ọkọ̀ lọ́kọ̀ o. Ẹlẹ́ǹkejì.
1: Káṣẹ̀ ló bọ́ sọ́dọ̀ ẹlẹ́ǹkejì. Nígbà tó fara ló èbó.
0: Ẹyí rédíò yín lẹ o. Ẹyí rédíò yín lẹ o. Tàbí kẹ́ ẹ kú oúnjẹ ẹ̀ka ní gbádùn tẹ́ fẹ́ wí.
1: Ẹ̀tọ́ tó ní ìdí náà lára ló èbó ń sẹ́ndì sí.
0: Ẹ sọ wá burú nu pé ṣé kí n wá kó bọ́ ń lo èbó ni ọkọ mi lè tá fi máa jìnà síra wa.
1: Obìnrin náà bá ti mú lọ ló èbó. Èèyàn jẹ̀rí ẹ̀ mọ́.
0: Ọ̀tán. ibu leyin tun gba yo ibe itori olohun ona da oko talu elo e ka le
5: elo e ka le
0: e mo se mo ko mi lero ri lero o
5: ah ina mi du latar mo tin pe
0: adupe
5: se ri oruko mi dapo lati fe
0: e seun
5: se bi kini na
0: eh
5: nikan pe lo dan bere meji te so en
0: oya
5: Jesu aladura ni oloko Christian lati gbadura.
0: Okay.
5: Won o wa so nkan kan pe won bi ni beere pe obirin kan. O ni oko meje.
0: Beeni.
5: Ti pe to ba dorun yen ni pe Jesu je ka gbo pe.
0: Peter ni o si oko, Peter ni o si oko re lorun.
5: Beeni, yen ti mo pe obirin o le ni oko to joyo kan lo.
0: Beeni, to le to bi meje.
5: Correct. Ka da ra tun re. Nigbati Jesu ti mo se to nbo wa se laye. Bible wi fo gbadura. Iro agun are dabi eje. O nbere fun pe ki won change kadara to nbo wa se.
0: Okay.
5: Sugbon ko se se. Eri kadara. Ti e ba fi gbe nu e. O ti di kadara ni o. Sugbon adura. Ti e ba lori ofe gba o le je die.
0: Okay.
5: Ṣùgbọ́n mo máa sọ kí ni kan fún yàn pé àdúrà ò fi ń rí lì yẹ ká dára.
0: Kí ni máa wá ṣe?
5: Mo yàn ní okun láti lè rìn tí ò fi ní farapa ọ̀ tí ò fi ní kú síbẹ̀. Ẹ̀yin ẹ̀ wo ibo gan èmi àti yín ká bá ní ká bẹ̀rẹ̀ sí ní sọ ìrìn àjò tá a rìn ká tó débi tá a dé.
0: Kéṣe kékeré.
5: Ànímọ̀ pé kò ṣe kèrè mí.
0: Ajé.
5: Ẹ̀hẹ́n
0: so kí wá ni kí arábìnrin yìí ó ṣe báyìí lérí àwọn ìbejì.
5: Iṣẹ́ rí ìbejì yẹn àwọn ìbẹ́ta kú bẹ̀. Yóò méṣọ̀ pé ó tírèsì olórí ẹbí kan lọ.
0: Ọ̀dà.
5: Tó mọ̀ pé àti ìyá yẹn ó ti jú ẹ̀.
0: Ọ̀dà.
5: Àwọn aṣọ fún pé kí nǹkan báyìí ló ti ṣẹlẹ̀ o.
0: Ọ̀dà.
5: Ìyẹn ni wàá mọ̀ bí ó ṣe ju bọ́ǹbù síta.
0: Pé tó o.
5: Ṣùgbọ́n mi ò ní pé kẹ́ wá bá mi tọ́ o. Ṣùgbọ́n mo kàn fẹ́ sọ fún yín pọ̀mọ́lé yín kan wá.
0: Ǹbẹ̀ yín àyín o, a sì mọ mójútó nǹkan wa fún ara wa. Ọ̀dà. Ẹ̀rẹ́ mo ń bọ̀ jẹ́ ní tara bẹ́ẹ̀ kí n dẹ́ka polówó ọjà ká polówó ní táǹtà àtiwá òní tàbá bá polówó ọjà tàbá dàrídé òpó múlẹ́rọ́ lẹ́tọ̀ ètò òpó múlẹ́rọ́ àtún wọlé balẹ̀ bàgẹ́ àtọmọ bí ìlàjọ wọlé ẹ̀fọ́ kan balẹ̀ kò ní ṣe búburú kan ò ní wá sí. Ẹ wo ẹ mọ gbé ntẹ́ ntàbọ̀ lórí ìkànnì yìí kábàáyé fẹnu ajúbọ kẹta kẹgbọra jẹsẹ jíbi ìṣẹṣẹ fún mọ ń bọ náà wọn ò tí ì dé ẹjẹ ń dẹ́ka polówó ọjà ẹ mọ gbé kúrò ń bẹ o lálẹ́ tòní yọ lẹ́rẹ́ bẹ́ mọ ń bọ̀.

0: Ekaabo kwa la teka kwa luwaja bita ati lore kwa toro kopu hapo lafini kwa luwaja lagumu uwo kaya ina bubu ntenta wa sori eto okbo mulero kaba infeno ajupo kaya ta kefi kwa raja saje biti seshe fun oda abalele nke jire mba tamo yanti kwe ti wanti fun ya ini mwana lotu losi bese loto loto lolo wama koye okote nyo fe manya ni nore ajwaye abi loto loto lolo wama koye ya womanya ni nore ajwaye to omabi olon loye amon yansi tiso yuta wafi wo lotu losi kekebe ati ma wipe mbo bashe kodusi nyinde enke so toto ema paro kolon waba tori oro loro bawa ni genu aja se be ka tokoso ka bosi abala elenkeji laide na penu abala elenkeji la ti ma kuku gba awon kekeke ki won lo tok won lo sun tori pe ayo si o tori awon agbalagba loro kan ka won mo kekeke o lo toko lo sun omo bi responsible people's party rpp awani kan abala elenkeji wa fun most especially se wari toni gan ara oto ni oje tori ni ojo ru wednesday top bere ninu osu yi nibi ta ti ma mu ni mo nipa eto ilura wa ti won ti ma yanana fun wa nipa ilura kokan bo mi ta won yan ba fi ranse loni won ti fi ranse o po o si salalu wallahi o kun to kun woda ale sugbon e ta gbara ba ka loni ai dokita wa oni mo nipa eto ilura apostle jeremiah ajani won ba wa salaye loko kan ijeji baba wa ti ku lori ogba aje pe ibi to ba seku se yin te ba gbo tin loni e gbo lojo mejo nu sugbon e je mo mu wa apostle e mo seun o ogbon ati mo yin o ni joba e ja tete bele je ka tu keko kan lale yi a ni damu
1: okay gbogbo wa ni gbogbo bi ti afefe eto yi nfe de oruko temi ni apostle jeremiah ajani ti mo je o leto ilera wa lori afefe lori eto fun ti ale yi a o tun ma fesi ta o si ma yanana e down si oniroro ibere ti a ti rigba labe osu lara won ibere ti a ma yanana fun toni oni ti eni ti won je omo a dorin odun odin marun 65 years ti a ni pe lati bi odun meji bayi pe nkan o ma kore awon won ni ko gbera mo pe ko se dada pa won ni ti won pe ni weak erection mo ti ma so fun wa lori eto yi wi pe o sese nítorí pé bí ọjọ́ orí èèyàn bá ti ń dàgbà sí ni àwọn muscles yóò máa máa weak most especially most of the reproductive muscles wọ́n máa máa weak àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó depend lórí irú healthy life tí ẹni yẹn ń gbé in term of diet in term of exercise in term of healthy living so irú ẹni yìí ero báwo ni wọn ṣe ń jẹ oúnjẹ tó sara lóòkun sí ṣé wọn jẹ ẹni tó máa ń ṣe exercise láti lẹ ti ara wọn dúró pépé so àwọn nǹkan yìí ó lè ṣokùnfà rẹ dẹ́mọ́ bá pé ta bá ti ní weak erection ẹ má jẹ́ ká máa rò kó bóyá nǹkan ọmọkùnrin wa ló níṣòro lọ́pọ̀gbà ẹ jẹ́ ká máa yọjú sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà láti ṣe àyẹ̀wò ọkàn wa nítorí nǹkan tó máa mú kí nǹkan ọmọkùnrin gbéra iná ni true circulation of blood nígbà tí ẹ̀jẹ̀ bá circulate dáadáa iná ló máa circulate ló máa flow lọ síbi cephalosa sponge tó wà níbi nǹkan ọmọkùnrin wa ni ló máa mú kí nǹkan ọmọkùnrin gbéra nígbà náà ni ó máa ń determine the level of erection so irú ẹni tó fi nǹkan yìí ránṣẹ́ kó tó di pé ó máa lo oríṣiríṣi oògùn tìbílẹ̀ àti tòyìnbó ẹ lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà most especially urologist doctor láti ṣe àyẹ̀wò yín kí wọ́n dẹ̀ bá yín yẹ ìfúnpá yín wò kí wọ́n ṣe àyẹ̀wò ọkàn yín ṣé ọkàn yín so ń ṣiṣẹ́ bó ti yẹ so àwọn nǹkan bẹ tó jẹ́ natural supplement tí ẹ lè lò tí ò ní ní side effect tí ò dẹ̀ ní affect health yín then àwọn oúnjẹ aṣaralóokun tó ní àwọn nǹkan kan tó máa ń mú kí ẹ̀yà ara kó jí pépé náà wà eléyìí tí ẹ lè máa jẹ tí mo ti sọ lórí ètò yìí lọpọlọpọ ìgbà rí so but ẹ jẹ kí a yọjú sí àwọn dókítà akọṣẹmọṣẹ kí wọn kọkọ rule out wa kí wọn mọ báwo ni àgọ ara wa ṣe wà sí ṣe adápé gangan. ẹgbẹ́ ìgbéra tí amanda city ni ti ẹni tó pé 62 years tí a ní pé ṣètìyàn bá ní ìbálòpọ̀ láàrin oṣù mẹ́ta àbí mẹ́rin pé sì kò léwu fún ọjọ́ iwájú mo ti sọrí lórí ètò yìí wípé ó depend lórí nǹkan tó bá mú kí ẹmọ ní ìbálòpọ̀ àìní ìbálòpọ̀ ẹlòmíì ó lè jẹ́ nítorí wípé nǹkan ọmọkùnrin rẹ̀ kò ṣe dáadáa ó ní erectile dysfunction ó lè jẹ́ bóyá ìrora ó lè jẹ́ pé bóyá kò ní agbára atalome le je ba ya nitori aisha kan so abi nkan mi so to ba je pa awon nkan yi o le je awon ogun mi ti yan lo ni o je kara o le to ba je pe nitori pe ara o le abi tori aisha kan ni e je ka yoju si awon akosemose lati se toju wa fun awon nkan ye ko won de ye okan wa wo bi mo se so le kan ye bet lori pe boya o ni affect ka to ma se fun awon organ ara ko fi be si organ affect kankan side effect ka to ma se fun organ ara wa ju wi pe nigba ti a ba fe bere sinima ni ba lopo pada a le koko mo ni en ti a pe ni quick arousal ni akoko nigba ta ba fe bere pada so abi kisale kun wa ki o ma wa fullness so ka se ni tan pe ni slow arousal nigba akoko idi ni wi pe o ti ma degede o de ti ma kun so oke odo abe wa nibi ti sperm ma wa yo ti wa fullness so a le ni heavy nibe then ki a ma ara wa ma tete gbera ni wi igba ti a ba sese fe bere nitori wi pe eje to nkoja lo sibe so o le ma ti to so ko affect heart wa iyen okan wa o nkan ti a kan tun ri nibe ni wi pe awon kan gbagbo wi pe ti iyan ba mo ni balopo dada wi pe iyan ma ni o se iyan wa at risk lati ni prostate cancer so iyen ene o je wi pe ko fi be je be po le ko si bene prostate hyperplasia ele ta mo si sito sito but ti ta ko ri pe ti sperm ba wa iyen je pe ton ba je ko ba pe gan ti yin o ni ibalopo ti a fi ibalopo dun yan fun gba to pe ki se fun short time bi osu meji osu meta osu merin to ba pe gan so ti yin o ba ni ibalopo ni okunrin so to ba ti le di pe sperm o wa nbe o wa fullness o le je ki yin o wa at risk fun prostate or pelvic effect so but e je ni yen but to je pe nkan kan lo sokun fa re boya ara yin o le to ni eyoju sawon akosemose papa julo awon urologist to n ri si itoju men reproductive health. Nǹkan fìbéèrè ránṣẹ́ o wọ́n ní àwọn ní tí a ń pè ní gonorrhea wọ́n ní yàtọ̀ sí láti bí ọdún mẹ́wàá ni àwọn sì ti ń tọ́jú rẹ̀ wọ́n ní kò lọ. A ò mọ̀ bóyá ọkùnrin ni àbí obìnrin. Then a ò mọbi tí wọ́n ti confirm pé yàtọ̀ sí làwọn ní a ò sì mọ́rú àmì àtàpẹrẹ tí wọ́n rí. Tó a jẹ́ pé wọ́n bá fi sínú àtẹ̀jíṣẹ́ wọn wípé irú àgbẹ̀ àtàpẹrẹ báyìí làwọn rí ni. A ò bá àtàwọn èrò ìtọ́jú tí wọ́n ti gbà a ò bá mọ kíni tá a sọ. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé kí wọ́n lọ ṣe àyẹ̀wò lab pàtàkì ibẹ̀ jùlọ ni pé kí wọ́n lọ sí laboratory láti hospital ni wọ́n ti dárí wọn sí laboratory láti lọ ṣe àwọn àyẹ̀wò kan. Wọ́n á ṣe urine MCS. Wọ́n á ṣe urine MCS. So àyẹ̀wò ìtọ̀ wọn. Wọ́n á dẹ̀ tún ṣe àyẹ̀wò nǹkan tó bá ń jáde lójú ara wọn. So láti fi mọ bóyá pọ́ọ̀sì ní jáde ni o bóyá fúlùkàn ní jáde ni o láti fi mọ kíni tó wà ń bẹ̀.

ohun tí a tún máa fèsì sí ìbéèrè eléyìí ni mo fẹ́ kí a farabalẹ̀ fún dáadáa. Ẹni ní àwọn jẹ́ ọmọ ọgọ́rùn-ún ọmọ ogún ọdún àti márùn-ún 25 years, àfẹ́sọ́nà àwọn sì jẹ́ ọmọ 21 years. Ṣùgbọ́n àfẹ́sọ́nà àwọn wọn làwọn kì í ṣe pé kò ní ọmọ, pé àyà rẹ̀ flat. Wọ́n ní ẹ̀rú wà ń ba wọn kó tó di pé àwọn wọnú ìgbéyàwó, pé ṣé káwọn ọ̀fẹ́ àbí kí àwọn ọmọ fẹ́ dẹ́sẹ̀ kò ní dí àti bímọ àwọn lọ́wọ́. So mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti ibi wípé tí kí ni tó lè ṣokùnfà kí ọyàn obìnrin kéré. So àbí kóbìnrin máa ń ní ọyàn, ṣé ẹ rí breast ti obìnrin ó fẹ́rì ní size, a ní àwọn small size, a ní normal size, a sì ní big size. Àwọn àkàwọ́ ló máa ń determine breast size, òun náà ní genetics, eléyìí tá a mọ̀ sí body type. Ẹni tó bá jẹ́ pé nínú ìran wọn bí ti máa ń rí nìyẹn, ó ṣeéṣe kí tiẹ̀ náà ò rí bẹ́ẹ̀. Then ẹni tó bá ní tá à ń pè ní slow puberty, tó jẹ́ wípé ó rán kò tètè wọ, kò tètè bàlágà, tí kò ní bọ́dì tó rí jánjá, gbogbo puberty kinní ẹ̀ ló máa kéré. So ìfún ìgbà táwọn ẹgbẹ́ rẹ̀ bá ní puberty here, tí wọ́n bá ní irun ó lè mọ́ ní. So bó bá ṣẹlẹ̀ sọ́kùnrin náà tọkùnrin bá ti rán lọ́pọ̀ ìgbà, gbogbo nǹkan ara ẹ̀ náà máa ń rán bẹ́ẹ̀. Then hormone estrogen, hormone, wọ́n máa ń kọ̀ sí ẹ̀ when there is insufficiency or lack of hormone estrogen, hormone progesterone, àwọn nǹkan yìí ni wọ́n máa ń drive breast development. So a ní ọ̀kan kan tá à ń pè ní thyroid issue náà. So tí thyroid, tí a bá ní thyroid issue or polycyclic ovarian syndrome, àwọn nǹkan yìí lè affect kí èèyàn dàgbà lára àbí ní àwọn ẹ̀yà ara. Then body fat. So breast ń tiẹ̀ ń tí a mọ̀ sí ọyàn. So it's a fat plus gland tissue. So very low body weight, ó lè so tí weight èèyàn bá kéré sọ́jú orí ẹ̀, ó lè ṣe okùnfà development impairment náà. So àwọn medical condition míì náà lè ṣokùnfà rẹ̀, but tí èèyàn bá ti rí a doctor, eléyìí tá a mọ̀ sí gynecologist, wọ́n máa ṣe àyẹ̀wò eléyìí kí wọ́n ṣe chest radiation. So wọ́n lè ṣe. So ṣe rí doctor nìkan ló lè ṣe àyẹ̀wò tí wọ́n sì ṣe hormonal test fún irú ẹni bẹ́ẹ̀. Then lórí ìbéèrè pé sí irú ẹni bẹ́ẹ̀ lè bímọ. So ọyàn kò determine fertility, kò pé kọ́mọ bímọ. Ó lè bí ọmọ nígbà tí ovary rẹ̀, ovulation, uterus rẹ̀, hormone rẹ̀ tó bá ti wà ókè, ó lè bímọ. Ṣùgbọ́n àwọn gynecologist wọ́n kàn lè check, tí wọ́n bá ti check ovulation rẹ̀, uterus àti gbogbo àwọn reproductive organ rẹ̀ tó bá ti wà ókè. So pé ọyàn rẹ̀ ò tètè yọ àbí kó kéré, kò pé kọ́mọ bímọ. Then kọ́yàn dẹ̀ kéré, kò pé kò ní sọmọ mẹ́. Kódà lọ́pọ̀ ìgbà ọyàn tó bá kéré, omi a máa pọ̀ níbẹ̀ ju ọyàn tí ó tóbi lọ, tó sì lè rí ọyàn fi fún ọmọ lómi mu. But irú ẹni bẹ́ẹ̀ níwọ̀nba ìgbà tí ó bá tèkìn, tó bá fi lè wà lọ́kì, tó bá fi lè lóyún, ó ṣeéṣe ọyàn yẹn máa yọ jáde. So láti correct breast size, so bóyá tó bá kéré, tó bá ti rojọ, àwọn yẹn máa ń lo cosmetic, but it's not medically necessary or advice. So àwọn option tẹ lè lò ni pé kẹ bá kẹ discuss pẹ̀lú doctor. So kò fi bẹ́ẹ̀ sí treatment fún ọkọ àti ìyàwó lẹ́yìn pé kí wọ́n lọ ṣe hormonal test. So kí wọ́n dẹ̀ lọ ṣe, kí wọ́n check weight wọn. So kó gain weight, then kí wọ́n ẹni bẹ́ẹ̀ máa ṣe exercise. Wọ́n wá béèrè pé sáwọn lè fẹ́ irú ẹni bẹ́ẹ̀. Decision yẹn ọwọ́ yín ló wà. So ọwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá láìkí ẹ̀yẹn ò pé kí ẹ má fẹ́ torí ọyàn tó kéré, kò dí ìgbéyàwó lọ́wọ́ níwọ̀n bàbà tó wá ti lè ṣe abiyamọ. So relationship tí ó wà láàárín yín àti ìfẹ́ tẹ́ ẹ ní síra yín, ìní ẹ máa hò. But the next step, òun náà ni wípé kí àfẹ́sọ́nà yín kẹ́ ẹ mọ́ lọ́kọ́ lórí àwọn gynecologist, kí wọ́n ṣe àyẹ̀wò hormonal rẹ̀, thyroid gland. Tí wọ́n bá ti ṣe hormone test, wọ́n á ṣe thyroid test náà. So wọ́n á dẹ̀ examine àwọn reproductive organ rẹ̀. Tó bá ti wà intact, nǹkan díẹ̀ ni ti ọyàn tó kéré yẹn, ìyẹn ò dí ìgbéyàwó lọ́wọ́. Lára àwọn ìbéèrè tí a ó tún máa fèsì sí ni ti ìyá kan tí wọ́n fi ohun ránṣẹ́, wọ́n láwọn ti pé ọmọ 40 ọdún. Wọ́n ní àwọn máa ní recurrent miscarriage, wípé oyún máa ń bàjẹ́ mọ́ àwọn lára.

0: Some is either one who was Psalm 150. It was Psalm 150. Hello, sir. Yes. Psalm 150. Yes. Oh, Psalm 150. Mura. Beke omire dani lola. Ati igbagbore. Ko de mura. Lati wa nye olo.
1: Efi yin fun oluwa.
0: Efi yin fun olorun ni bi mimo.
1: Yin ninu ofurufu oju awon agbara
0: re. Ama nye galola. Instrument mesan. Ni a ma ko wonu yin yin lola. Instrument mesan. Gbogbo ele ori beni eyin opo 200 etete de ni 7 a.m. iwo odo to fe tayo tete de gbogbo eniyan atomode ati agbalagba. Yes.
1: Ni nitori ise agbara re
0: to ti doku. Yes.
1: Ni gaga bi
0: bo se tobi a yin lola gan. Yes.
1: Fi ohun ipe yin. Fi ohun elo orin ati duru yin. Fi ilu ati jo yin.
0: Oluwa ni mi o gba adua. E wa yin mi. Adua nta mi leti. E fi yin gbe mi dide. E fi yin munu mi dun. Mi o le yinra mi. Victor Alago Ajilu. Wa yin mi. Yes.
1: Fi ilu ati jo yin.
0: Fi ilu. Eyin iya yen lola. Ko wo bata to se daada. Ko mura daada. Ijo ati yinyin. Yes.
1: Fi ohun ona orin olopo ati fere yin.
0: Mo mi gbona daada. To ra ma yin gan. Ben yes.
1: Eyin lara aro lohun oke. Yin lara aro lohun goro.
0: Yes.
1: Je ki on gbogbo ti o ni emi ki o yin oluwa.
0: Gbogbo eyin te ba le mi. Ni ke wa nu program yen lola lati wa yin olorun. Psalm 148 kilo we.
1: Efi yin fun oluwa. Efi yin fun oluwa lati orun
0: wa. Efi yin fun lati amanye oro ade mam sara ben. Yes.
1: Efi yin fun ni ibi giga. Efi yin fun.
0: Bi mo se drive lo church ran le loni oluwa ni Victor ani mi o fe adura mo mo ni awon pastor ti won gbadura oluwa tu awon omo yen sile olohun o gbo adura nta mi leti ben ti o ba je pe mi o fe binu mo le clear won danu ko mo fa adura pa mi eyin mi mo ni eyin mi eyin ni mo fi dide eyin lo je wonu tubu fun awon Paul ati Sila eyin mi. Yes.
1: Efi yin fun gbogbo eyin angeli eyin mi.
0: Yes.
1: Efi yin fun gbogbo eyin omo ogun re
0: eyin omo ogun eyin mi ki won le tu awon omo wa sile eja parapo lona ka yin olorun. Yes.
1: Efi yin fun
0: ogun eyin omo ba ogun je o mo ba edi o mo ba afose oluwa ni pe afose ati ogun oun ni won fi dari orilede yi tori e lawon eniyan o fi gboda won re gboda won ye ni Nigeria ton ba ti fe gboda won ye won a tun lo ogun ati afose oluwa ni e ba ti yin mi lola ma ba ogun won je ma ba imo won je ma tu won ka ma dide ma si tu awon ota yin ka. Yes.
1: Efi yin fun orun ati osupa
0: gbogbo orun lola ati osupa eyin mi bayi. Yes.
1: Efi yin fun gbogbo eyin irawo imole
0: eyin mi. Yes.
1: Efi yin fun eyin orun awon orun
0: eyin orun ninu awon orun eyin mi.
1: Ati eyin omi ti n be loke orun
0: gbogbo omi lola gbogbo ewe gbogbo koriko eyin mi
1: je ki won ki o ma yin oruko
0: wa ti mo se so ni mo se so fun farao pe je ki awon omo olorun lo lati lo yin olorun ohun to je ki olorun binu niyan o o ti fi oro yen le je ki awon omo olorun lo lati lo farao ya were ju banditi lo ben eyin mi mi o gbọ adua mo so fun gbogbo awon pastor ati woli ta pariwo lori Facebook lori TikTok eyin mi. Yes.
1: Je ki won ki o ma yin oruko Oluwa.
0: Ma yin oruko mi bayi.
1: Nitori ti o ti pase.
0: O se ija yin mo ti dija mi. Mo ba karu bi ke scandal podia. Tori po ti pase e gboro adua o le ran eyin mi. Yes.
1: A si da won. O si fi di won mule la ati lai lai.
0: Oluwa ni se be mi ni mo da won. Eyin mi. Yes.
1: O si ti se lana kan ti ki yo koja.
0: Yes.
1: Eyin Oluwa lati aye wa.
0: Eyin Oluwa lati aye ye wa lola ola ni fo ni gumerin agbaye eyin mi ma mi aye ati lorun. Yes.
1: Ati gbogbo ibu omi ina ati yiyin ojo didi.
0: Yes.
1: Ati ikuku.
0: Yes.
1: Ijimu oro re se eyin oke nla.
0: Yes.
1: Ati gbogbo oke kekeke
0: o ti to loruko Jesu wa fi yin gba ori ayo e
1: ami jesus
0: ore to ti reti yen ma te olowo
1: ami jesus
0: mo pede ni aro la mo pede ni aro la ama yin olone gbe mi e jade be ni ola ye dere oluwa ni pe samu kan lona samu yen lo ma ka lon the 6 1 the 12 mi o mo to lohun fe se lon the 6 1 the 12 sugbo oluwa so fun mi pe ohun o dide ohun o si la orilede ikoja pelu owo agbara itusile iyin ola oruko tolohun pe o ni iyin itusile gbe omi e jade bayi raika pauli moskanda podia gbe omi e jade omi to gbe jade ko gbagbara ohun olorun aga ogo wanu omi lo agbara ti ase olorun wanu omi lo iyanu olorun wanu omi lo ase olorun wanu omi lo eri beskanda podia to ba ti mu omi lale ajaga ye re pare gbogbo aye re pare mo ri owo kan ti yo lenu to ri to ba ti mu omi owo ye ma gbe lara oluwa dide ki awon ta mi otuka aya yo pa awon alejo won fi berbodo sajade baba mi ti won yin ninu ile to se mi oko lau lau ẹnì kan gbọ́ mi ore tí wọ́n mọ̀ fi yin ọlọ́run láyé ẹ ore yẹn tí ọ lọ́wọ́ lórí agbára ọlọ́run ó wọnú omi yá àṣì ọlọ́run ó wọnú omi yá jésù olúwa wá halleluya ẹnì kan bẹ̀rẹ̀ pé bo ni programu yóò ti wáyé lọ́la ó ń gbọ́dọ̀ wà mẹ́ bẹ́ẹ̀ni tó bá ti dé panat tó bá ti dé panat bẹ́ẹ̀ni wà á rí ilé epo kan manway filling station ẹ̀rọ àwọn container kan níbẹ̀ ẹ̀rí pé torí ọ̀rọ̀ yìí lolúwa fi gbé mi wá sórí rédíò ẹ mọ̀ pé every sunday ni a máa ń wá sórí rédíò tolúwa bá lè sọ pé kí n sanwó ọjọ́ méjì lórí rédíò kò ń ṣowó kékeré tó dẹ̀ wá tó wá ló fẹ́ mọ̀ pé nọ́mbà mi ò lè wà available wà nínú programu yìí lọ́la ìgbọ́rẹ̀ làwọn ti ṣáájú fi tayọ olúwa ni àkín gbọ́rẹ̀ ni tiwa òun ló mú ìyà tó jẹ wá púpọ̀ ẹ wà nínú programu yìí ẹ̀yìn opó 200 7 a.m. mi ò fẹ́ ìjà o bọ́ọ̀bá dé 7 a.m. tán korúkọ ẹ lẹ̀ ó tán nìyẹn o bẹ́ẹ̀ ni o ẹ mọ̀ pé ẹ̀yìn tẹ́ ti ń wá kò ń sí irọ́ ńbẹ̀ kò dẹ̀ ń sí ẹ̀tàn ńbẹ̀ mú ike ẹ dání omi tí àpòsù àbábọlá gbàdúrà sí tó jáde lẹ́yìn àwẹ̀ ọjọ́ méje nínú àpáta ọ̀fẹ́ la ó pin fún gbogbo ènìyàn a ó sì anoint everybody wọn ò bá pé 1000 ní àárọ̀ ọ̀la tètè dé kó lè ríbi jòkó sí tó bá ti dé ẹgbẹ́ ilé epo manway filling station yìí ní testing ground wà á rí àwọn container kan bẹ́ẹ̀ wà á ti rí sanbọ̀dù church ojú títì ni kó tó dé estate junction bẹ́ẹ̀ni ẹ̀yìn kọ̀ńténà yìí ibẹ̀ ni chọ́ọ̀chì wà ní aago mẹ́jọ láàárọ̀ ọ̀la ṣùgbọ́n ẹ̀yìn opó yẹn ẹ tètè ti dé ní 7 a.m. láàárọ̀ ọ̀la ẹ̀yìn opó 200 torí gbogbo àwọn ọmọ ọlọ́run tó pèsè oúnjẹ yìí kalẹ̀ mi ò lè kó lọlé torí èmi ò kì ń pàlábà olúwa ní kí n dẹ̀ fẹ́lẹ̀ sọ fún gbogbo àwọn pásítọ̀ báyìí ẹ máa tọ́jú àwọn ọmọ ọlọ́run báyìí kán mọ̀ tún lọ fi ráìsì ráìsì kóńgò ráìsì agolo mẹjọ kọ́mọ̀ tún fi wọn ìyà ayérayé fún ọdún tí ń bọ̀ bẹ́ẹ̀ni olúwa ní pé tí wọ́n bá ti lè gbára wọn tí nǹkan ayé nǹkan dandan tí ó kó yà jẹ wọn tí ó wọ̀ wọ́n lójúmọ́ òun ó gba ìjọba yìí àdúrà nìkan kọ́ torí ẹ̀ ni sọlọ́mọ́nù lọ fi gba ọgbọ́n ọlọ́run bẹ́ẹ̀ni ọgbọ́n ọlọ́run òun ló jẹ́ kí joseph kó tayọ nílé àjòjì ẹ wà nù programu yìí lọ́la pé ọmọ rẹ yẹn wá tó sunkúnulé ìwọ tó fẹ́ travel out ìwọ tó ń ṣàìsàn òun jẹun lójú oorun òun làlákàlà oníbàálòpọ̀ gbogbo iṣẹ́ rẹ̀ ń dáwọ́ lulẹ̀ wà nínú programu yìí lọ́la kò ná ẹ lówó kò ná ẹ nìkankan mú ìgbàgbọ́ ẹ dání mú ike omi àdúrà rẹ omi ló fi ṣèwòsàn mú dání lọ́la kó o dẹ̀ má bọ̀ ní àárọ̀ kùtùkùtù olúwa ti ṣetán láti fi ìyìn gba orí rẹ fún ọ.
2: Ọlọ́run Ọlọ́run 90:30 ti ṣe tán láti bá ọpàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alaye Evangelist Victor Owolabi JP.
3: Pápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter
2: ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní ago 2 àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dè ọ́ láti wá gba iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé olúkálùkù ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara
4: ni àdúrà yìí yóò ti máa wáyé o.
2: Fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi ìrẹsílẹ̀ o, wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
5: Bàbá wa ní Olúwa ẹ gbàdúrà fáwọn tó gbọ́ wa.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi lásàlẹ̀ yìí, alágbára gíga ní Sioni, ó sílẹ̀kùn ayọ̀ fún oṣù kẹfà rẹ̀ torí pé ara ojúrere sí Maria lóṣù yìí, ìwọ tó múra láti wà nínú ìpàdé yìí, ojúrere Ọlọ́run máa bẹ ayé ẹ wò. Àdúrà rẹ ti gbà, ẹkún rẹ di ẹ̀rí, ayọ̀ rẹ di púpọ̀.

0: sí olúwa.
1: Ẹ bá mi pe nọ́mbà yín sà.
0: Nọ́mbà mi WhatsApp nọ́mbà is
1: 080
0: 63 74 25 08. Mo ti ṣe ohun tó lúwa rán mi o, ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ báyìí. 080 63 74 25 08. Bẹ́ẹ̀ni, fáwọn tó ń bọ̀ wá lọ́la, 080 60 74 74 25 08. Ìyìn ò ṣe dádúró, ìyìn ò dẹ̀ ṣe kọlù ẹnìkan wò pé a ṣe ó ṣèwù wọn wọrí ibi wọn bá ti ń yin ọlọ́run kò sí ogun tí wọn ń wọbẹ̀. Bẹ́ẹ̀ni, orúkọ mi ni ajínrere Victor Ebenezer Owolabi Ọmalágo Ajínrere.
1: Má pẹ́ dé lọ́la o, rí dájú wípé ìwà àtẹ́bí rẹ ẹ wà nínú ìpàdé ìyìn náà. Ká fi ìyìn, ká fi pe ọwọ́ Ọlọ́run sọ kalẹ̀.
0: Máa lọ ìtì everybody lọ́la.
1: Kó wá ohun tọ́lọ́run tó máa ṣe nínú ayé rẹ. Tí dọ̀là táwọn máa pàdé ní gbọ̀ngàn àdúrà àti ìyìn, ìyìn ni o. Tí dọ̀là táwọn máa pàdé níbẹ̀ orúkọ mi ò yípadà Olamide Ọmọláwùjọ lorúkọ tèmi tẹ́ ẹ fẹ́ pè ní MC Ọláz. Má ṣe bí o, má ṣe ka o, torí ó ń padà bọ̀ wá bá ọ. Àlàáfíà Kristi àti ìbùkún rẹ̀ kò ní fi wálẹ̀. Àmì.
2: Ọlọ́run 90-30 ti ṣetán láti bá ọ pàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Victor Owolabi JP. Pápàdé Ọlọ́run 90-30, God of 90-30 Divine Encounter ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé oníkálukú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ní àdúrà yìí yóò ti máa wáyé o. Fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi ìrẹsílẹ̀ o, wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abo.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́gun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù rẹ̀ bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá máa jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.